0: wiki ni and governor Abdulrahman Abdulsaki ni e ja mo wa ni jiran so wiki ja fun side kiti e wiki tin ja o gangan in jerin bo to gbe kale ni river state in je wa jade lodda pdp to pe ara to wa to kin le corruption wa fi to to ba awon pe won bo le yi awa ka awon pe won pere so elekeji awon leji ma sofin ki won declare won ni efficacy keri atalanlo ni o ja mo to fin be so opin ni opin lo mu won amo ara lo wa tumo re sinu awon loselu ni o won wa tumo re fi pe ni so ye ki won yo won lasiko ni awa na wa nda pada yi pe ki lo de tawon no ti so pe ti won ti declare tawon lo party mi ko to di won se pa mai election so won le to ke won ri pa mai election ta won wa lo le gba ticket ni under party ni se ti ara lu ni won ni lati bi ara won
1: e se gan fun oye tin sa
2: ah ni whatsapp wa sa ka oni yo mta lati a lore won ki wa won ni lori oro barrister wike gomina ipinle imo ati gomina abraham abrazaki ipe awon meteta oro oselu oni o wa ni aarin won
1: e kojumo
3: e karom
1: oruko yin
3: o ti mi tata ewo mo de ki community pato oni dala ka ya mi de
1: amisa
3: oruko temi ni abas eji lati tate kojo seri kini kan mi ka be so seri wipe ni se into so be ti se pelu abraham abraman abrasak ko si nkan to bad now depo na lo ko yan wo apc ibo na lo atedo nti sa mu tinubu ni won le te poyan lati pdp re o ko wa lo si apc so to ba support ipa la ko si nkan to lembe now so olo temi o ti be olo na ni da nigeria ru salam aleikum
2: ase gan fun oye tin Olatunji Kayode awon ni wike pe megastar wo si je atko loselu won ni inu bi gomina pe tori pe wike ti ja Sole Mustafa gba mo APC lowo
1: e ko juno
4: alaafia fun
1: oruko yin sir
4: gomina la jorin
1: an gbo yin sir
4: orin bi o ba se re ari ha ya bi my people perish for lack of knowledge. Ni ko to se de ni wi pe awa mo Nigeria akijobo ni mo awon ipo awon ja si e je ka do je bu ka mura bi ka ma de bo si so mi ye yin eyo wa wi ni
2: e se gan fun woye ti yin sa ni whatsapp wa alarepa lati ofa garage won ni pe ofin ti fi die mule pe awon tun soju o neto lati pe awon yan pada wa si ile awon nikan
1: these are things I will need to know e ko juno
5: e ka ro
1: e ko juno
5: mo ki awon dogbon meji jan wa ni pala tayin Abdul Fatah Alaro lato gidi
1: agbo yin sir
5: awon baba wa won ni bogbon ba sonu wi la fi wa e ri beyan ba lagbara aboloki o si nke dali ni laye ti o ba ti fura wallahi ko olohun tin kan kan fun lawon baba wa so pe ifura logun agba te ja wa me kunu e ja fura o e ja fura o e ja fura o te ri awon oloselu ti yin ni pe biku se lagbara to hun biku ba pa eda o le pa wa re di eda o yo pa eda iwo edo si ma seku lo ohun ni teyin oloselu te ri oro awon oloselu o gera won o ya san kan temi ma so ẹni tí ń bọ̀ tí ń jẹnu dajidaji bọ̀ tọ́ wá pàdé èèyàn mẹ́wàá tọ́ wá ní ẹ̀lẹ́m̀bẹ̀ wọn ẹ̀dàkùn tẹ̀ báwọn pàdé wèrè mẹ́wàá àwọn náà wá fún létí pé àpàdé wèrè mẹ́wàá wèrè kan la pàdé tí ń jẹnu dajidaji sọ̀rọ̀ wọn ò ti yíra wọn. Diamond Oníbàdí Abdul Fatah Alaro látòkè.
2: Ẹ ṣe gan fún òwòye ti ọ̀dọ̀ ti yín. Olóyè Fadépẹ́ Abraham láti Ẹlẹ́kọ̀. Wọ́n kí wa wọ́n náà ṣòfin ìpínlẹ̀ Kwara ga tí wọ́n ṣe yìí wọ́n ní kò tọ́. Wọ́n ní Solitor Sole Mustafa wọn ṣe gba àga nídìí rẹ̀. Wọ́n ní nǹkan tí wọ́n ṣe yìí pé ó ń ṣe àkóbá fún àwọn aráàlú. Pàápàá jùlọ ẹ ká wo àwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ pọ̀ dùn àti Ẹdùbáì. Kí la jẹ́ ìpín tiwọn?
6: Sọ ni bá rẹ̀ ni. Tẹ bá ti fẹ́ ni tí yóò fi tí yóò prioritize interest aráàlú. Ṣé gẹ́ tẹ̀? This is what we have as a result. That's why we said.
1: Ẹ jẹ́ ká gbé pé. Ẹ kojú mọ́.
7: Ya àdúrà wo gba o.
1: Orúkọ yín sà.
7: Kí mo kàn fẹ́ sọ gẹ́gẹ́
1: tí. Orúkọ yín sà, orúkọ yín.
7: I'm Professor Adébáyò Adégbòyìgà nínú.
1: Láti mú sà.
7: Òjò tàbí lọ ni.
1: Àgbọ̀yìn
7: sà. Ó tó ṣẹlẹ̀ ní sẹ́ni tó ń dààmú gbogbo àwọn politicians. Ó tó ń dààmú wọn tí gbogbo ẹ̀ sí rírú dùrùdù. Ó ní pé I'm sorry to say tẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ nípa politics bon appareil si son jet 5 ans.

ọgbà ọgbà gbà lẹ̀tọ̀ yìí kò sá sí ẹ̀mẹ́jì gbogbo ọjọ́ sátidé laago mọ́kànlá ìyálẹ̀ tadaago mọ́kànlá bọ̀ 11 to 11:30 a.m. lẹ̀tọ̀ àdínkọ́tùn hikamu máa wáyé lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin pẹ̀lú ustaz ahmed ọlọ́nkẹ́mi aradẹ̀mí tí wọ́n máa tọ́kọ́ ètò ilé ẹ̀kọ́ tí kọ́ mọ bá a ti ṣe dẹni ìṣáájú lọ́jọ́ iwájú ní imam rahim international school ló ṣagbátẹrù ẹ̀ nígbè tán àdínkọ́tùn hikamu ṣe é mí sí rárá o ẹja tó jọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bismillah.

0: àti jẹ́kọ̀ mo di aládarí lọ́jọ́ iwájú nílé ẹ̀kọ́ ní Marohim International School pẹ̀lú ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí mú ìròrí ọmọ ìjòkó ojúṣe àti wúlò ṣàǹfààní fáyé. Tàfíṣùl Qur'an tí kìí ṣe ológere pẹ̀lú ìmọ̀ arábìkì tó yanjú. Tòun tẹ̀kọ́ ìwé tó bá gbàmú tí fọmọ láǹfààní àti máa fọ èdè òyìnbó ti Lárúbáwá àti French geere lọmọ kọ́ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó lọ́mọ níbẹ̀ ló lè ròyìn yàtọ̀ tó ń bẹ nínú mímọ lo Montessori system tó ní òun ṣe pẹ̀lú practical science lab, library ìkàwé, computer lab àti CBT center fún gbogbo ẹni tó fẹ́ ṣe CBT exam. Multipurpose hall tó wà tòun ti hostel accommodation fáwọn ọmọ láti ọmọ ọdún mẹ́jọ lọ sókè. Lábẹ́ ààbò tó gbangba pẹ̀lú gbogbo àwọn amáyédẹrùn. Àǹfààní ẹ̀kọ́ Alukur'an tó ń bẹ fáwọn tí kì í ṣe akẹ́kọ̀ọ́ fún yíyá Alukur'an láàrin ọdún méjì péré. Kílẹ̀ tó ń dúró wò. Ààyè ìgbaniwọlé ti ṣí sílẹ̀ báyìí láti crèche, pre-nursery, nursery, primary àti secondary classes. Kété tẹ̀ bá ti kọjá Kwara House of Assembly. Nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Kwara State Water Corporation Asadam nílùú Ìlọrin nílé ẹ̀kọ́ ní Marohim kalẹ̀ sí. Telephone 09035046172 tàbí 09025832662. Name Marohim International School where leaders are groomed.
1: نحن بالله عزنا لا بمال ومنصب كل ما رام ذولنا حسبنا الله والنبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم آمين أما بعد lẹ́yìn ìgbà tí a dáwọ́pẹ́ fún ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá a wá ìṣó látọ̀dọ̀ ìṣó ṣetán ọlọ́mọsá wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wátájọ ń gbára wa láàárọ̀ yìí atọ́rọ̀ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún ojíṣẹ́ ńlá jùlọ ànábà muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé wọn àtàwọn sahaba wọn àti gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa lójú ọ̀nà tọ́lọ́run ọba àti ti sunnat ànábà muhammad tí tó fi dijọ́ ìgbọ́dọ̀ kíáwọ́mọ tá a fi wá darí sí ìlú tá a wà ń bẹ̀ yìí àwọn tí wọ́n ti ṣiṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àfàgbà sheikh alim àfàgbà tajul adabi tajul mumin bàbá àgbàlagbàjì bàbá àgbà nímọ̀sìngbà bàbá àgbàlagége bàbá àgbàlagídó ma àti gbogbo àwọn ẹni ọlọ́run ọba táwọn àlùfáà wa tí wọ́n máa ń kà fún wa lórí òtò yìí bàbá àgbà nikulinde bàbá mudero ni muhyiddin àti gbogbo àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ tí tó fọwọ́ lórí gbogbo àwọn tí a lè dárúkọ àtàwọn tá a lè dárúkọ nínú wọn ọlọ́dọ̀kan mọ́sá bá wa ṣe wọ́n lọ́mọ lẹ́yìn ànábà muhammad sallallahu alayhi wa sallam àforíjì tàtọ̀dọ̀ rí ọlọ́run ọba tá a lọ́kàn tá a sì níraka pé ibẹ̀ náà náà wà ibẹ̀ náà nìkan máa wà lọ gbére gbogbo àwọn tí wọ́n wá wọlé tán rólé fún gbogbo àwọn tá a dákọ̀ yìí ibẹ̀ látàrí mi maktaba sirki muslimi bàbá bàálù ìlọrin sheikh wallahu ya asimuka min annas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́dọ̀ kò má dàlú ìlọrin irú má bá fi àwọn ọba lọ́rin lọ́kàn balẹ̀ sí i bẹ́ẹ̀ látòrí ọba má gbà tó fi kárí gbogbo àwọn àìmọ̀ tó fi wá kárí gbogbo àwọn olóyè ọba ọba lọ́rin olóyè tẹ̀sìn olóyè tìlú olóyè títí gbogbo olóyè tí dáadáa tí wọ́n bàbá ọba lọ́rin tí wọ́n ní tó fi wá kárí gbogbo àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n rórí fún gbogbo àwọn àlùfáà wa tá a ti dákọ̀ yìí bàbá mudéru barkat bàbá àgbà alágbàjì tòní bàbá àgbà nímọ̀sìngbà bàbá wa gba ní muhyiddin bàbá wa gba fesimọlá mi ò bá ń dó mọ bàbá wa gba mọlẹsí aládẹ mi ọlọ́dàkùn bá wà pẹ̀lú bàbá ọlọ́dàkùn mọ́dà láfíà bàbá rú ọlọ́dàkùn ìfọkànbalẹ̀ àti tàtọ́rọ́ ọlọ́run tí bàbá ti ń lò òun náà nìkan máa lò lọ gbére bàbá wa gba sefirul ulama bàbá gba ọlọ́run kẹ́mi ambassador of ulama ambassador of peace ọlọ́dàkùn mọ́sà bá wà pẹ̀lú bàbá gba ọlọ́run kẹ́mi ọlọ́dàkùn má dà bàbá láàmú ní ìṣẹ́jú kan ọlọ́dàkùn mọ́ sẹ́rù bá wọn ọlọ́dà haúlà wà lákú wọta ilà bílà ilà àlè ilà àzín. Ilé ẹ̀kọ́ Ni'mar Rahim bọ́kà tún bá ná àtún lil mustaqbal ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń rí àwọn ọjọ́ ọ̀la ni èyí ń ló fà tó sẹ́kí gbogbo ijọ́ sátọ̀dẹ̀ báyìí ní àárọ̀ bẹ́ẹ̀ látago mọ́kànlá tí tó fi dago mọ́kànlá bọ̀ ibẹ̀ náà láti máa mú wá fúnra wa àwọn nǹkan onílé ẹ̀kọ́ Ni'mar Rahim ni ká mú wá

gbaju rédíò ló dára láti máa gbọ́ sétí diamond fm ló dára jù kápolówó ọjà káyé bú bá jẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́ ètò lọ́tọ̀.

0: Diamond FM Adé Orí Ọ̀gìn kò jọ tẹ
1: ẹ. Nígbà tí Ọlọ́run tí ó bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ, gbogbo nǹkan tó jẹ́ tirẹ̀ o ni yóò ṣe àkóso. It takes responsibility for your direction. It takes responsibility for your direction. Àgùntàn ó le máa jẹun, ó le lóúnjẹ dáadáa, kó sì tún sọnù. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn yóò tún wà rí. Àgùntàn le sọnù sí àárín kí lorúkọ ẹ̀ àgùntàn míì. Ìyẹn ni wípé ó ti rí wọn, ó sì ti ń bá wọn ṣeré. That means it lacks direction. It lacks direction. Kò mọ ibi tó ń lọ mọ́. Kò mọ ibi tó ń lọ mọ́. Ṣùgbọ́n bó bá rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀, Ọlọ́run nínú àánú rẹ̀, ó ní ó máa ṣáájú rẹ̀. Ó ní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ẹ wo ọ̀rọ̀ yẹn. Ó ní ó mú mi. Kò sọ pé ó mú ara rẹ̀. Kò sọ wípé ẹnìkan mú ẹ. Kò sọ wípé nǹkan tá à ń ṣe bóyá orílẹ̀-èdè òun ló mú ẹ. Òun ló mú ẹ. Òun ló tọ́ ìṣiṣẹ́ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn ìgbéyàwó rẹ. Òun ni olùṣọ́ àgùntàn àwọn ọmọ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn iṣẹ́ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn iṣẹ́ ìránṣẹ́ rẹ. Òun ni olùṣọ́ àgùntàn ètò ìṣúná rẹ. Gbọ́ mi dáadáa. Ọlọ́run kò kàn ní dédé, kì í ṣe wípé ó máa ń bùkún yàn nìkan. Ó máa ń ṣáájú ènìyàn. Ó máa ń ṣáájú ènìyàn. Ẹ rí, ó ní èmi kì yóò ṣe aláìní. Èmi kì yóò ṣe aláìní. Ìyẹn ni wípé ó máa ń pèsè fún ènìyàn. Ó máa ń pèsè fún ènìyàn. Ẹ gbọ́ mi dáadáa. Kò sọ wípé ọmọ Ọlọ́run pé kò ní sí nínú economic crisis rárá. Nǹkan tó sọ kọ́ nìyẹn o. Kò sọ bẹ́ẹ̀ rárá pé ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tó ń sọ ni wípé bí economic crisis bá ti ẹ̀ wà, tí àwọn nǹkan tá ò lérò tó bá tilẹ̀ jálùwá, olùṣọ́ àgùntàn ò yí padà. Olùṣọ́ àgùntàn ò yí padà. Àgùntàn kọ́ ló máa ń lọ wá oko. Olùṣọ́ ni máa mú àgùntàn lọ sí oko. Àgùntàn kọ́ ló máa ń wá omi. Olùṣọ́ rẹ̀ òun ló máa ń mú, ló máa ń fun ní omi. Òun ló máa ń fun ní omi. Ẹ gbọ́ mi dáradára. Ẹni tó gbà yín síṣẹ́, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ. Ìjọba, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ. Connection tó ní, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ. Iṣẹ́ rẹ, òun kọ́ ni olùṣọ́ àgùntàn rẹ. Jésù, o ni olùṣọ́ àgùntàn rẹ. Òun náà ni yóò sì máa dáàbò bo ẹ. Ẹ wo nígbà tí ọkùnrin tó ń pè ní Dáfídì ó sọ wípé nígbà tí ìkòkò wá tó fẹ́ gbé ọmọ ẹran, ó ní òun kọjú sí, ó lòun sì pa. Ìyẹn ni wípé bí o tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìjì ikú, gbọ́, àkókò kan wà tí gbogbo rẹ̀ ó dàrú, tí ó dojú dé, tó o tiẹ̀ ní mọ bó ṣe ń lọ mọ́. Jẹ́ kí n sọ fún ẹ, olùṣọ́ àgùntàn wà níbẹ̀. Àkókò kan wà tí wà á máa béèrè wípé Ọlọ́run bo ló wà, níbo lo ojú rẹ̀ wà. Orin àwọn kan nígbà kan, ó ní Jésù níbo lojú rẹ̀ wà, àyànfẹ́ ń jìyà. Àyànfẹ́ ń jìyà. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn ó wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Olùṣọ́ àgùntàn onímọ̀ ń lé àgùntàn rẹ̀ kiri. o ni o ni je ki aburu ko ba agotan re o ni ko ni je ki aburu ko ba agotan re bi o ba ti e ti se asise boyo o ti se asise nla kan e to je wi pe iwo gan wo pe asise nla leleyi tabo o ti rin jina sodo olorun tabi o ti se awon igbese kan eyi ti o ti e wa regret o ti e ro wi pe oluso agutan emi o ti e ro po olorun ti e le olorun ti e le dariji mi to ba wo iwe luku ori 15 o so wi pe bi oluso agutan to ba ni 100 agutan oni ti okan ba sonu oni yo fi okan din logorun sile oni yo si wa eyo kan lo kini di tori wi pe eyo kan yi se pataki fun gbo mi arakunrin ati arabirin aye re se pataki fun jesu ma je ki esu ko tan ma je ki esu ko gba aye re se pataki fun jesu aye re se pataki fun jesu ewo dafidi si o se asise sugbon egbo ko sonu patapata peteru o se jesu sugbon jesu da pada si ibi to ye ko wa omo onina kuna eri won lo o lo jina sugbon o to pada si ile oluso agutan o ma nfu eniyan ni emi o ma nfu eniyan ni iye o ma nfu eniyan ni iye oluso agutan ma nfu eniyan ni iye now kini kan wa to nya eniyan kuro lodo oluso agutan ko kan dede soro nipa ife ko oluso agutan ki soro nipa ife o ma nfi ife han ni ki ba lo si se fi ife han o lo si ibi agbelebu ana akosile apalara nitori ese wa now eni to ba si ndese eni to ba si ndese e ri wi pe ese yen ma nya oluso agutan kuro lodo agutan re e ri pe agutan to ba lo to ba ku lodo oluso re o ti lo boye o lo jeje kuje ati be lo e ri wi pe bibeli so ninu iwe rome ori kejo ese 32 o ni eni ti o da omo ohun ti kalara re si omo ohun ti kalara re si tori na arakunrin ati arabirin to n gbo mi mokan don't give up oluso agutan re wa laye don't give up oluso agutan re nwo don't give up abo wa lori re don't give up oluso agutan re npese oni oba olupese wa gbo oluso agutan re o tun pada wa oluso agutan re o tun pada wa ibere ti mo fe bere kin to pari lowo re oni wi pe ta ni oluso agutan ti re oluso agutan wa oluso agutan to to wa jesu ni oluso agutan to to awon oluso agutan miran wa o oni awon ti a gba si ise e to je wi pe ti won ba ri ti ikoko nbo won sa ta ni oluso agutan ti re ta lo n tele tori gbo o kan le dede wa ko so pe o tele ni kankan iro lo nbe nbe wa mo tele ni kan yala ko tele olorun tabi ko tele esu ohun to ti e mo funny ni wi pe awon eyan miran eru ohun lo nle won ohun lo mu won rin ohun lo mu won rin ohun lo mu won rin awon miran wa e to je wi pe owo ohun lo mu won rin awon miran wa ogbon ori won awon miran wa ibinu awon miran wa nkan to nsele ni agbegbe ese 27 yen so wipe awon agutan mi gbohun mi won si mo mi won si tele mi se o mo olorun se ohun olorun lo ngbo se o ntele se o ntele se nigbati eru ba pariwo se o ngbo ohun jesu abi ohun pupo pupo pupo oni ohun gbo ni ayika re mo fe ko so ko gbona ti wi pe igba gbogbo ni jesu so wi pe ma tele mi jesu n pe wa kuro ninu iru mi aye kuro ninu afi aye oni tele mi oni tele mi nigba to ba ti le mo nkan to ye ko se mo mo gbadua wi pe wa gbo oluso agutan nigbati o ba rin ninu afonifoji papa ojiji iku ni orilede Nigeria ta wa bayi mo gbadua fun e wi pe oluso agutan re yo fi ona han nibi ti wa ma lo mo gbadua loruko jesu agbara ta fi le tele oluso agutan to to eti aye wa o fi loju tutu o si ni tumo olorun yo gbe wo wa ni oruko jesu kristi oluwa wa amen
2: olodumare oba nla
3: ani mo la o to parati lo se
4: ẹni ọdún má bá láyé dandan ni kò sọpẹ ẹni ìgbàbá kò fún lókè èpè dandan ni kò yọ ṣẹṣẹ ẹgbẹ akọrin ìjọkẹrùbù sẹrẹfù onítẹsíwájú ẹka kẹfà wà ní sábòkè nílùú ìlọrin asap singers ló pe ogójì ọdún tí wọn ti ń kọrin fìjọ fìlò yìí ọlọrun ọba ọgá ògbó asap singers of cns movement church number 6 sábòkè ìlọrin is 40 years it is time for us to celebrate and rejoice for his wondrous love over us over this year láti fẹmí ìmoore hàn la ṣe pe àmọ ètò lọlọkọ òjọ kan fàyẹyẹ ńlá yìí tí ó wáyé láàrin ọjọ kẹtàlélógún oṣù kẹsí ọjọ kẹtàlélọgbọn oṣù kẹsàn ọdún yìí kan náà celebration calendar hold between September 23 and September 27 2026 àwọn ètò ọ̀hún bíi ètò iṣẹ́ ìrìnlá

0: A grand fellowship will hold between former members of the ASAP Singers and current members of ASAP Singers. Ore Latima Fiopefun Oluwa at Latima Kori. See Oruko Re Gaogo Eku Ojulona. ASAP at 40. Oma Dun. Oma Great. Oma Loud. Goni. Watch out. Igbimo. Ajodu Ogoji Odun. Lori Kafunle Re Best. Ti Ara Igbon.
1: Akoko anu ati ori ofe lati n gbo lati ijo kerebu ati rafo ni tesiwaju eka kefa e pade wa lose to n bo ni akoko kan na lori ikanni fun ibere igbaniyanju tabi adura e pe sori ero ibanisoro yi 09059688261 bakan na e le darapo mo wa ni ile ijosin wa to wa ninu ogba si anes college taboke ilorin ni gbogbo ojo isimi ni agogo mewa owuro ayo la fun pade lose to n bo ayo ni o
2: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀bùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí fún mi bẹ́ẹ̀ tó àbí. Bí àyè ṣe bí bí wá.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Mínísítà fún ètò ààbò nílẹ̀ yìí ti ṣàlàyé wípé títóbi Igbó Akíjò Sambisa ò ní ó ń ṣe ìdíwọ́ fún àwọn ọmọlógún láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tàbá kó nígbèkùn. Ìlẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ River City pàṣẹ kan tànáwádìí owó tíjọba ti yọ̀ǹda fún fásitì kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Kwara ti tako àhesọ̀rọ̀ wípé òun fina mọ ọmọye fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ yìí. Ìsọ̀ méjìlá ló jóná nínú ọjà kan ní ìpínlẹ̀ Kwara. Ní ilẹ̀ òkèrè àjọ ìṣọ̀kan àgbáyé ti fìdí ẹ̀ múlẹ̀ títí dìbò láti rí pé wọ́n mú àyípadà dé bá àwòrán tó fi ń júwe ilẹ̀ adúláwọ̀. Nídàráyà olùkọ́ni fún ikọ̀ àgbábọ́ọ̀lù FC San Pedro fìgbé àlédè bí wọ́n ṣe wàá kó pẹ̀lú ikọ̀ Rivers United. Ẹ̀ka ọ̀sán akéwà pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ láṣẹláyé. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kan Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn ká sọ fún yín pé ẹlẹgbọ́ wa ní ojú ìtakùn www.diamondfm.net ẹkùn iná bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.
2: To sue me, man, or long, kick or any opportunity by my ex in Japan.
3: Oh, le shi di kuro ni le Nigeria tan patapata gba be. Oko ne shai ni awon ebi, ore atolofe re lori ile na. O le Japan nitori ti o fe lati se be. Sugbon, simi riranu mo, gege bi ona bayo kan si awon isoro to nkoju orilede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe o lokan lajo.
4: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 iroyin
5: iroyin ekun rere lati ile ise Diamond FM.
1: Eka bo pada iroyin na re ni ekun re minisita nile yi fun eto abo ajagun feyinti Christopher Musa ti salaye pe ti tobi Igbo Akinju Sambisa oni o n se idiwo fun awon omo ologun leye ade pe won tete dola emi awon eyan kuro nigbekun awon agbesunmomi. Musa nigba tun soro pelu awon oniroyin salaye pe awon osise alabo oni won koju ipenija papa julo lati dola emi awon eyan tan ko nigbekun. O tenumo pe awon ajinigbe ohun oni won sawo Igbo Akinju Sambisa lo. Minisita ohun tenumo pe titobi Igbo Akinju ohun ati bo se ri oni o je inira fun awon osise alabo lorilede yi. Ni ipinle Rivers ilegbimo asofin ipinle Rivers ti fi se ifilole igbimo sarembaja elenu meje kan ti o tanawadi owo ti joba ipinle ohun ti n gba fun fasiti ton tin ko nipa imojile science eto segun oyinbo pamo to wa nilu Port Harcourt lati odun 2017. Atẹjade kan to lede latọwọ alaga igbimọ ẹkọ to le lori ọrọ iroyin enemy George lana ojo eti salaye pe iwadi ohun oni won fe mo eye ti joba ti yonda fun le ko ohun pe atun ti se idasile re ati mo se nawo ohun igbimọ ohun ni ti wa oju tanawadi awon keko ton ti je anfani eto ẹkọ ofe ni ile ẹkọ na lati ipinle Ebonyi. Ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ebonyi ti ké sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Francis Iwufuru kò kọ́rọ̀ rẹ̀ jẹ́ kó sì tọrọ àforíjì lórí ọ̀rọ̀ kan tó ṣọ̀ránṣẹ́ sí àwọn olóṣèlú alátakò àbí kò fiṣẹ́ sílẹ̀. Àtẹ̀jáde kan tó lédè ní aná ọjọ́ ẹtì látọwọ́ apọ̀wọ́ ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ebonyi Darlin ti Peter Hunwe ṣàlàyé pé gómìnà ọ̀hún ó ní ọ̀rọ̀ tó sọ ẹ̀dá ìfanfọ̀ òṣèlú sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ kó lóru mú àwọn olóṣèlú alátakò àti àwọn oníròyìn. Ẹgbẹ́ òṣèlú PDP tẹnumọ pé ọ̀rọ̀ gómìnà ló dá làásìgbò sílẹ̀ ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní ọdún tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ Kwara ti tako ẹ̀sùn pé ó ń fina mọ ọmọye fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ yìí. Bùlàkalẹ̀ kàwú bo se yo patako ipolongo re kan nilu Ilorin ijoba lo fun lede leyin esun ti igbimo ororo yin ka o salaye pe ijoba oni omo yo patako ipolongo ka wo tori oro selu abesin kawo pataki fun gomina ipinle kora gomina abrazak lori ibara ni soro ibrahim abdulatif nigba to ntako eso lana salaye pe patako ipolongo awon alatako lo wa kakire tibutoro ilu Ilorin gege bo se we oni ile ise to mojuto ibi ti won gbe patako si oni o je ajo ijoba ipinle kora to mojuto patako to tangba ni owo o ti fo tin de popo ise mo ni ipinle yi o tesi wajo ipe egbe selu pdp o fe lo eso hun ati da ifa fasile ni ro selu papa julo ati ta ere si oruko ala ijoba ipinle yi sebe ni ipinle kwara o kere tan awon iso mejila oni ojona nigba ti ile taja kan jona ni oja mandate ile Ilorin olonlu ipinle kwara loni ina hun oni o waye ile taja hun ti won ko si waju ile epo akade loyin filede ipinle lo seyo ni nkan bi aago kan ajin ile taja hun oni iso toto ogoji agbẹnusọ fun ile ise panapana ile yi eka ti ipinle kwara azan adekunle salaye pe awon osise panapana loko irinse panapana meji sowo saegbon nigba ti won gba pe na o tesiwaju pe awon osise panapana pole yo ran lowo lati ti pa na hun ko ma de awon dukia to wa legbere o se afikun e ko ti won se fi han pe ina ijoba oni o fa okunfa isele ina ohun sibe ni ipinle kwara omo legbimo aso joseph leye to nsoju awon eyin ekun debo iwo orin Ilorin ati asa ni legbimo aso joseph leye honorable muktar ni sagaya ti pari eto idanileko olojo meji to se fun awon oni diri obirin kakiri ijoba ibile iwo orin Ilorin ati asa tajade kan to lede latowo abese kawo lori oroyin fun sagaya shehu sulaiman kayode salaye pe eto ohun oni ifarajin asofin ohun ase dan leko ati ikunpa fun awon odo kan ni daduro ni ekun debo re ti jade on fi dia mule pe awon ti won mu ti won je anfani eto ohun ona fun ni irinse irunsise igbalode atowo ati bere ise honorable sagaya filede ifarajin re ase ni lagbara fun awon obirin awon okunrin ati awon odo ni ekun debo iwo onu Ilorin ati asa papa julo lati kon da duro won si tayo ni awujo iroyin ekun re ni amuwa si eti gboyin lati kan da amode ti 7 to wa ni Ilorin ni ipinle kwara leyin simiran pe yi alo si yo kedago sokan agbaye ti buwo lo ipese lati mu atun se deba aworan to fi njuwe ile adulawo lekan si akin pe eku ikale

0: ẹjẹ́ kí a tẹ́tí sí ètò àkókò ìyìn rere láti inú ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní Plot 5 Finger of Christ Street Olúwatẹ̀dó Ajá Road Ejíkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn Ajínrere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà fún ẹ̀bi àdúrà ẹ lè pe 0803-468-4303 ẹ máa bá wa kalu.
2: Orúkọ Jésù.
3: Àmì.
2: Orúkọ Jésù.
3: Àmì.
2: Ọba ògo gba ọpẹ wa.
3: Àmì Jésù.
2: Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù gba ẹ̀yin wa.
3: Àmì.
2: Àtúntúndé lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Olúwa máa bá wa
3: lọ. Àmì.
2: Wẹ̀ lẹ́rìí olóòótọ́ Oya máa bá wa lọ.
3: Àmì.
2: Ọlọ́run jẹ́rìí ara rẹ̀.
3: Àmì.
2: Fọ̀rọ̀ rẹ̀ gbà wá lọ.
3: Àmì.
2: Ní orúkọ ti Jésù Kristì Olúwa wa.
3: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù.
2: Ọpẹ́ ni fún Ọlọ́run. Olórí ọ̀fẹ́ tó tún máa wá sí iwájú rẹ̀ ní àkókò yìí láti bá aráyé sọ̀rọ̀ ìgbàlà rẹ̀. Lórúkọ Jésù kò fi ọ̀rọ̀ rẹ̀ náà gbà wá lá.
3: Àmì.
2: Kò fi ọ̀rọ̀ rẹ̀ náà wò wá sí.
3: Àmì Jésù.
2: Èmi àti arákùnrin náà là wá sórí afẹ́fẹ́ lónìí bí ìṣe wa. Ajínrere àwọn náà dákun ara wọn. Ajínrere ni wọ́n. Ẹjẹ́ kan dákun ara wọn.
3: Orúkọ mi ni Ajínrere Olúwa ti ilẹ̀ Yorùbá ni mí.
2: Ẹ káàbọ̀.

0: èyí tí ó ti pin nínú rẹ̀ ju ti kíkún kí ó lè kó ohun gbogbo jọ nínú Kristi. Ìbáà ṣe èyí ti ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí ti ń bẹ ní ayé àní nínú rẹ̀. Nínú ẹni tí àwa fi wá ṣe ilé rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀.
1: Ẹsẹ̀ kọ̀ọ̀kan ráyé náà lè kájé àbí.
0: Bẹ́ẹ̀ni.
1: Hallelujah.
0: Ògo.
1: Mi ò ní lè mọ tu bó sì yẹ kí n tu nítorí kí àkókò mi ó kéré lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ látẹsẹ̀ kẹsàn yẹn, ó ní ẹni tí ó ti sọ ìdílé ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa. Ta ni wọ́n sọ báyìí? Having made known unto us the mystery of his will. Ìfẹ́ tá ń sọ kìí ṣe love, will, ètò Ọlọ́run, ìpinnu Ọlọ́run, tí ń ṣe Ọlọ́run fẹ́, tí ń bẹ láyà Ọlọ́run. So Ọlọ́run wá ní, ó sọ ìfẹ́ yẹn di mímọ̀. Ìfẹ́ ni mo sọ will yẹn, ètò Ọlọ́run yẹn ó sọ di mímọ̀. Ni pé fún ẹni tó ti sọ ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀, ìjìnlẹ̀ ìpinnu rẹ̀, ìjìnlẹ̀ ètò rẹ̀, ìjìnlẹ̀ wíìlì rẹ̀ fún èèyàn fún ayé, ó sọ di mímọ̀, ó fi hàn fún wa, kò fi pamọ́. Torí ṣáájú àkókò ni májẹ̀mú láláí, ó fi pamọ́. Ṣùgbọ́n pàtàkì ni májẹ̀mú titun, ó sì payá. Láti lè jẹ́ kí a rí ìpinnu rẹ̀, ìfẹ́ rẹ̀. Kí wá ní ìdí? Jẹ́ kí n mọ̀ fún gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀, ó mọ̀ọ́mọ̀ sí ni, ó yọ láti inú rẹ̀ ni. Èyí ni ìpinnu rẹ̀, èyí tó ti pin nínú rẹ̀. Ó ti pinnu nǹkan yìí pé inú Jésù ni ó ti ṣe. Kí ni ìfẹ́ rẹ̀? Kí ni ìpinnu rẹ̀? Òun náà ni ìgbàlà Ọlọ́run, ìràpadà Ọlọ́run. Tó ó ti wá pinnu nínú ta ni, nínú Jésù Kristì ló pinnu rẹ̀ pé tọ́ wọn ó ti gbà yàn la. Ẹni tó ti sọ ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀, èyí tó ti pinnu nínú rẹ̀. So èyí tó ti pinnu nínú ti ká lára rẹ̀ tó fẹ́ ṣe. Ọlọ́run ti pinnu rẹ̀ pé ọ̀nà tí ń gbà yàn là rí o, ọ̀nà tí ń fìrà yàn padà rí, ó ti pinnu nínú rẹ̀, ó wá sọ di mímọ̀. Sísọ di mímọ̀ tó sọ di mímọ̀ ló jẹ́ ká ní orí ọ̀fẹ́ ìgbàlà. Ìdí nìyẹn tí Bíbélì fi ṣe pàtàkì kó lóye rẹ̀ lórúkọ Jésù kò ní bàjẹ́ fún wa.
0: Àmì.
1: Ìpàtà wa dé ẹsẹ̀ ìkẹwàá yẹn, wa ń ṣàlàyé. Ó ní fún iṣẹ́ ìdí ju kíkún àkókò náà. Fún iṣẹ́ ìdí ju kíkún àkókò náà. Ó ń sọ nípa ìhìnrere Ọlọ́run, ìjọ Ọlọ́run. Tó ó fi hàn wá fún kó lè kó ohun gbogbo jọ nínú Kristì. Hallelujah.
0: Go.
1: Bítà ń lọ. Kó lè kó ohun gbogbo jọ nínú Kristì. Bítà sọ pé Jésù retí Ọlọ́run àti èèyàn nu. So ìyẹn ni pé èso ti fọ́n gbogbo nǹkan tọ́lọ́run, ó ti fọ́n ká. Ó ti da nǹkan rú mọ́ Ọlọ́run lọ́wọ́. Ó ti lé èèyàn jìnà sí Ọlọ́run. Ó ti ba nǹkan yìí jẹ́. Èèyàn Ọlọ́run ti pàdánù èèyàn, ó ti pàdánù kan rẹ̀. Ṣùgbọ́n ọ̀nà tọ́lọ́run wá ṣètò láti padà kó nǹkan yẹn jọ tàbí láti wẹ́ pé kí nǹkan yẹn ó lè padà sọ́dọ̀ Ọlọ́run ò ní Kristì. Láti dá àwọn èèyàn padà sọ́dọ̀ rẹ̀ ò ní Kristì. Ọlọ́run ò ní ọ̀nà míì tí ó fi dá èèyàn padà sọ́dọ̀ ara rẹ̀. Nǹkan Ọlọ́run tó ti bàjẹ́, Ọlọ́run lọ́nà míì tí ó gbà tún ṣe ju nù Jésù lọ. Ẹja wo ẹsẹ̀ yẹn? O ní fún iṣẹ́ ìrí ju kíkún àkókò náà. Mi ò lè tú bó ti yẹ kí n tú o. Kó lè kó ohun gbogbo jọ nínú Kristì. Mo fẹ́ kárí nù. Kó lè kó ohun gbogbo jọ nínú Kristì. So mo mọ̀ pé àwọn nǹkan yìí ti fọ́n ká. Arákùnrin. So gbogbo àwọn èèyàn tó jẹ́ tọlọ́run, èso ti já wọn gbà. Gbogbo nǹkan Ọlọ́run tó jẹ́ tọlọ́run, èso ti já gbà. Ṣùgbọ́n Ọlọ́run á fẹ́ ṣa nǹkan rẹ̀ yẹn jọ. Àwọn èèyàn rẹ̀ ó fẹ́ ṣà wọ́n jọ. Àwọn nǹkan tiẹ̀ ó fẹ́ kó wọn pajọ papọ̀. Ó wá gbé Jésù kalẹ̀ pétọ̀. Gbogbo nǹkan tí èso ti bàjẹ́ mọ́ mi lọ́wọ́, tó ti fọ́nká mọ́ mi lọ́wọ́, àwọn èèyàn tó ti jágbà mọ́ mi lọ́wọ́, inú Jésù báyìí lòun ó ti gbà padà. Inú Jésù lòun ó ti rí padà. Inú Jésù lòun ó ti ṣe àkójọpọ̀ rẹ̀. So bí ó bá jẹ́ pé Ọlọ́run ni ọ́, ó ní dandan kó gba Jésù ká lè kó ọ kó lè wà lára àwọn kan nǹkan Ọlọ́run ta kó pọ̀.

0: orúkọ Jésù kò ní bàjẹ́ fún wa.
1: Amen.
0: Tá à ń sọ náà ni pé Jésù ni ìrètí Ọlọ́run àti tèèyàn. Sọ ọmọ ìrètí Ọlọ́run àti tèèyàn. So inú rẹ̀ náà ló ti ṣètò ìgbàlà yìí fún yàn gan. Bíyàwó gan mọ̀ pé ó ti sọnù mọ́lọ́run lọ́wọ́. Àjálù tó bá dá màkì lọ́nà òun pàdánù nǹkan. Báwa mọ́ kàálà ní wàá mú kọ́mọ rẹ̀ wá kú. Èso wá já yàn gbà. Wá ń jọba lórí èyàn, ó ń jọba lórí ọkàn èyàn. Ṣùgbọ́n àwa sọ mọ́ ogúnmọ̀ ni fún Ọlọ́run ló
1: kọ́. Hallelujah.
0: Jésù Ọlọ́run fi tóbi rẹ̀ hàn tí ó lè kó gbogbo jọ nínú Kristi. Ó wá sọ pé ìbá àṣẹ èyí tí ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí tí ń bẹ ní ayé àní nínú rẹ̀. Hallelujah. Abájọ tó yẹ pé lọ́run gan gbàtí Jésù kú tán wọ́n gbé ẹ̀jọ̀ yẹn lọ wọ́n lọ fi fọ ọ̀run mọ́. Wọ́n lọ fi fọ ìtẹ́ Ọlọ́run mọ́. Wọ́n lọ fi ṣe àtúnṣe lọ́run. Inú Jésù láti kó gbogbo nǹkan Ọlọ́run ká fún kájọ. Inú Jésù ni ìrètí Ọlọ́run àti èèyàn wa. So la fi wá ń pè ọ sínú ètò yìí lónìí kí ìwọ náà wọnú ètò Ọlọ́run. Èṣù ti lé ọ, ó ti gbà ọ sọnù lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ gbà ọ padà. Kò sí ní ọ̀nà míì tí ó gbà ọ padà ju pé kó o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbàlà rẹ lọ. Àyàfi tó bá ní jẹ́ t'Ọlọ́run. Àyàfi tó bá fẹ́ sọnù mọ́lọ́run lọ́wọ́ pátápátá. Bí èèyàn bá sì ṣe àwọn sọnù mọ́lọ́run pátápátá, irú ẹni bẹ́ẹ̀ ó parí ìrìn àjò rẹ̀ sọ́run àpáàdì. Irú ẹni bẹ́ẹ̀ yóò ṣègbè ẹ bá òun wọ ẹsẹ̀ dáadáa fún iṣẹ́ ìrìnjò
1: tí kò àkókò náà. Kí ó lè kó
0: gbogbo jọ nínú Kristi. Kí ó lè kó gbogbo jọ nínú Kristi. Ẹ gbogbo lò ó gbogbo. Kó lè kó gbogbo jọ nínú kíni o.
1: Nínú Kristi. Ìbá àṣẹ yìí ti ń bẹ nínú
0: àwọn. Nínú tani.
1: Nínú Kristi.
0: Kìí ṣe nínú ẹ̀sìn. Kìí ṣe nínú òdodo ara ẹni. Kó lè kó gbogbo jọ nínú Kristi. Lórúkọ Jésù yóò dára fún wa.
1: Àmì.
0: Kìí ṣe nínú ẹ̀sìn. Kìí ṣe inú òdodo ara ẹni, kìí ṣe inú ọgbọ́n ara ẹni, inú Kristi ni. Ìdí nìyẹn tó fi fi Jésù fún wa. Ìdí nìyẹn tí ìjọ fi wà. Lórúkọ Jésù kò ní burú fún wa.
1: Amen.
0: La fi wá ń pè ọ́ kó wọnú ètò Ọlọ́run yìí wa. Kó wọnú ìgbàlà Ọlọ́run yìí wa. Kó wá gba ètò Ọlọ́run yìí. So kí ìwọ náà lè di ìní Ọlọ́run. Kó lè di ìní Kristi. Kó lè di ìní Ọlọ́run. So kí o lè gba ìdìdí ìní Ọlọ́run. Láti sọ pé àkórí yẹn ni pé Jésù ni ìrètí Ọlọ́run àti ènìyàn. Inú Jésù lọ́lọ́run ti ní ìrètí o, kìí ṣe inú ẹlòmíì. Torí náà lórúkọ Jésù yóò dára. So a tún tẹ̀síwájú pé Jésù Kristi ni ìrètí Ọlọ́run àti èèyàn. Ohun t'Ọlọ́run ti sọ ni. Òní Jésù Ọlọ́run ti gbà padà. Bó nínú Ọlọ́run sí nídùn sí Jésù. Abájọ tó fi sọ wípé èyí ni àyànfọ́ náà mi. Ẹni tí inú mi dùn sí gidigidi. Inú Jésù ni ètò Ọlọ́run ti lè ṣẹ lórí ẹ̀. Inú Jésù ni májẹ̀mọ́ ti lè ṣẹ lórí ẹ̀. Ta bá ń sọ ètò Ọlọ́run yìí, wọ́n mọ̀ rò pé tó wò. Wọ́n mọ̀ rò pé ilé kíkọ́. Wọ́n mọ̀ rò pé à ń lọ̀ lóyìnbó. Ìgbàlà Ọlọ́run. Gbígbọ́ lọ́wọ́ ewu ọ̀run àpáàdì. Níní ìyè àìnípẹ̀kun. Gbígbé pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ayérayé. Níní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run. Dídá padà sọ́dọ̀ Ọlọ́run. Inú ẹ̀ ló ti lè ṣẹ. Torí náà ló fi nílò Jésù. So ẹja wo owó Luke yẹn. Ṣé àtìkàdé ẹlẹ́gbẹ́ àtìkàdé ẹlẹ́gbẹ́. So ó wá kan tẹ̀sẹ̀ lẹ́yìn pé inú ẹni tí àwa ṣe. Inú ẹni tí àwa fi ṣe. Inú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú. Hallelujah. Náà mo sọ. So inú Jésù láti di ìní Ọlọ́run. La fi wá ṣe ìní Ọlọ́run. Again inheritance ogun Ọlọ́run. Tó o bá ti gba Jésù Kristi gbọ́, o ò tí di ìní Ọlọ́run. Tó o bá ti gba Jésù Kristi gbọ́, o ò tí dogun Ọlọ́run. O yìí ṣe property Ọlọ́run. Ọlọ́run ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Àwọn tó gba Jésù gbọ́ ló jẹ́ ìní rẹ̀.

0: fi ẹ̀mí mọ́ ṣèdìdí kó tó máàkì wọn pé ìní mi lélẹ̀. So tó ẹ́ gbòó tí ìgbà Jésù bọ́ tó kọ Jésù tó ẹ́ pẹ́ nú ẹ̀sìn náà ló sì wà. Ìní Sátánì ni ọ́, ọmọ Sátánì ni ọ́, ọmọ òkùnkùn ni ọ́. Bó ti kó dodo rẹ̀ ṣe pọ̀ tó, bó ti kó lọ́gbọ́n tó, bó ti kó mọ̀wé tó, bó ti kó lówó tó. Okay. So inú Jésù la fi wá ṣe ìní, ìní rẹ̀. In whom also we have obtained an inheritance. Inheritance. Gbọ́. So wá wùwẹ̀ kò jẹ́ ti Sátánì. Àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀fẹ́ rẹ̀. Hallelujah. Kí ni ìmọ̀tẹ́lẹ̀? A ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ yìí. A ti yàn wá tẹ́lẹ̀ sí ìní yìí. Kí sì ni kí ni ọ̀nà wo la fi gbà yàn wá tẹ́lẹ̀? A ti gbé Jésù kalẹ̀. Bí ẹni tí àwọn ọmọ tó jáde ilé-ìwé secondary school ní tán fẹ́ wọ aya institution gbogbo, o ti ní ètò tíjọba ṣe pé wọ́n ó ṣe ìjáàmù, wọ́n ó ṣe tán bá jáde wọ́n ní credit báyìí, wọ́n ó ṣe ìjáàmù processing nìyẹn. So tá bá wá rọ́mọ kan tó jáde tó lọ òun tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú onídìíkọ̀ ní 5 credit, onídìíkọ̀ onídìí, onídìíkọ̀ ṣe ìjáàmù, ó ṣàwọ̀ university dandan tí ó lè wọ̀. Ẹ ti pé ìjọba ti ṣètò pé àwọn tí ó wọlé rè wọn ò mọ̀ wọ́n lórúkọ, wọn ò mọ̀ wọ́n ní ìlú ìbí, ṣùgbọ́n wọ́n mọ̀ wọ́n nípa ẹni tó bá ti mẹ́rí tó meet requirements yìí o. So bí ìwọ náà bá dì ní Ọlọ́run, Ọlọ́run ti gbé àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ yẹn, requirement ti wà, wọ́n ló meet yẹn. Kí ni requirement yẹn? Òun náà ni pé gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tolúgbàlà rẹ. Jẹ́wọ́ Jésù lolúwa tolúgbàlà rẹ. Gba ikú àti àjínde rẹ̀ gbọ́. Tó bá ti meet requirement yẹn ló fi ń sọ fọkùnrin mo sọ ní jó nínú wàásù mi náà jó ní wípé oní ó sọ fún Nikodemu oní bí ẹ gbà kò bá tó èèyàn bí o kò lè wọjọbọ ọhún requirement mọ tí o gbọdọ di àtúnbí ẹsìn ò lè tún ọ bí ẹsẹ kọkànlá ẹmọ wa àwa tí a ti yàn tẹlẹ ọ̀nà tá gba yàn gẹ́gẹ́ bí ìpinnu tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ ìmọ̀ processing ni. Gẹ́gẹ́ bí ìmọ̀ rẹ̀ his own will o ti ṣètò yẹn lẹ̀ wọ́n ló wá gbìyànjú kò bá ètò yìí mu wọ́n ló gbìyànjú kò meet requirement yẹn so ti meet yẹn báyìí àbúgbájú mẹ́sìn wọ́n lọ pé àfáàní wọn ọ̀ọ́ni Jésù fi ṣe ìwọ náà ti tó pinira rẹ̀ ní kírísítẹ́nì o ti di pastor ọ̀dà Jésù ní ọkàn gbàgbà náà lọ ti di odo lóye lọ fi ní táìtù bàbá tún yàn bí kò lè wọjọbọ náà ó gbọdọ meet requirement kò tó lè là kò tó lè di ní Ọlọ́run ká tó lè dá ọ padà sínú Ọlọ́run. So Jésù ni ìrètí èèyàn tọ́lọ́. So tó bá ti kọ Jésù tí ẹ bá ọ náà mu tó bá ti kọ Jésù o níjọba ọ̀run lọ náà mu ọ wàá jẹ̀bi ọ̀nà tó náà béèrè lọ́wọ́ rẹ pé sáà sọ fún àbá sọ fún wọn so gbọ́ àbó gbọ́ ẹ̀yin ẹlẹ́sìn tẹ wúrí mẹ́sìn àánú yín mọ̀ sí mi o ẹ nílò Jésù. So ẹsẹ̀ kọkànlá náà la kàdé àbí ẹsẹ̀ kọkànlá jáde ká parí kẹrí ìmọ̀fẹ́ rẹ ẹjá tó wá wúwo tí ọlọ́run Jésù ní ìrètí Ọlọ́run àti èèyàn inú Jésù lọ́lọ́run ti ń sa nǹkan rẹ̀ jọ tó ti bọ́ sọ̀rọ̀ wọn lọ́wọ́ ẹjá lọ wo Lúkù yẹn 19:10 kí ló wí ìyàwó Lúkù 19:10 kí ló wí Lúkù 19:10 kí
1: ló wí. Nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù
0: kiri. Ẹ máa gbọ́ o nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tó nù kiri àti láti ṣe kí ni.
1: Àti láti gbà wọ́n là.
0: Gbólóhùn Jésù ló dé o lápè lọ́mọ ènìyàn bẹ̀ táwọn ẹ̀ ló ní ìtukú tó bá mọ tó wá náà rẹ̀ tó ìtún pé Jésù lọmọ ọlọ́run pé wọ́n á pera rẹ̀ náà mẹ́nìyàn bí ó lòdì síra wọn bí Jésù ṣe máa ń sọ̀rọ̀ rẹ̀ ni bàbá pè lọmọ èèyàn ọmọ èèyàn ni tòrò gbàgbọ́ èèyàn wò bàbá pè lọmọ ọlọ́run ọmọ ọlọ́run torí àbí nípa ìdàpọ̀ ọkùnrin àtobìnrin àmọ́ wọn jiyàn so ìyàn tó jàjàjà tó fi bára rẹ̀ lọ́run àpádìnu ìyàn tó jàjà títí ó fi bàjẹ́ tó fi lọ́run àpádìnu. Ọlọ́run ní bó ṣe fẹ́ ṣe nǹkan náà ni kò lè ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ lọ gbọ́njọ ọlọ́run lọ ni àbí ìwọ lọ yeye jọ ọlọ́run lọ àbí ìwọ lọ ọlọ́run àmọ́ gbọ́ torí ọmọ ènìyàn dé wíwá rẹ̀ nu láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là àwọn ọmọ olóhùn àwọn tí sátani ti gbà mọ ọlọrun lọwọ àwọn tó ti sọnù mọ ọlọrun lọwọ ọlọrun fẹ sà wọn jọ padà tó bá wá ṣe tọlọrun ọ ní gbọ ìrere náà ni o ara wíwá kí jésù gbá wọn kiri òun náà ni ire tó ń bọ ẹ tó o bá ṣe tọlọrun dọpẹ tẹsùn ni ọ pé ọ ti yan ọrun àpáàdì láti lọ o ló jẹ mọ wípé ọ ní fetí sí ìrere ọ láṣìí là ń sọ ọ ní irọ là ń pa ní àwọn kiri yóò lè parọ irọ náà ń pa ẹnu wọn dùn ọ yìí ṣe tọlọrun ni so jésù ti dé nípasẹ ìrere rẹ ó ń wá àwọn tó sọnù àwọn tí sátani jágbà mọ ọlọrun lọwọ àwọn tí sátani ti fọnká mọ ọlọrun lọwọ kí sẹ nìkan láti wá gbà wọn la ẹ padà ẹ mọ bọ ilé sì wà fún yín ayé sì wà fún yín ọlọrun sì fẹràn yín ọlọrun ta yín nù pátápátá so yóò tún gbà wọn la so inú jésù lọlọrun ti fẹ gbà yàn la ló ti fẹ dá yàn padà sọdọ ara rẹ nítorí náà lọ fi wá nílò jésù kó lè gbà ọ là kó lè dá ọ padà sọdọ ọlọrun kó lè yè torí gbogbo ẹni tí èso ti jágbà mọ ọlọrun lọwọ pátápátá kò lè yè mọ ọrùn àpáàdì ń parí ìrìn àjò wọn sí lórúkọ jésù ẹ máa ti àní parí ìrìn àjò wọn sọrùn àpáàdì ẹjẹ àwọn tó tún sọnu jọnù orí kejìlá ẹsẹ 32 ẹjẹ àwọn tó wí jọnù orí kejìlá ẹsẹ 32 ẹjẹ àwọn tó sọ.
1: Àti èmi. Bí a bá gbé mi sókè kúrò ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi.
0: Hallelujah. Àti èmi. Bí a bá gbé mi sókè ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sí ọ̀dọ̀ ara mi. Hallelujah. Bàtà dẹ́sẹ̀ tàbí tírì yẹn.
1: Ṣùgbọ́n ó wí èyí, ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú.
0: Hallelujah. Yẹn ni pé ikú o. Ni ó dá àwọn èèyàn padà sọ́dọ̀ náà ikú ni ó fa èèyàn wá sọ́dọ̀ wọn ikú inú rẹ̀ ni ìbálàjà wà wọ́n sì ti gbé sókè báyìí ó ti kú lórí àgbélébù ikú ni ó fi tu ọlọ́run lójú pé ọlọ́run mọ̀ bínú mọ̀ ṣebí ikú tó yẹ káwọn èèyàn kú mo ti kú kí lọ tó ń bínú sí iṣẹ́ tí àgbélébu rẹ̀ ó ṣe so láti wípé jésù ni ìrètí ọlọ́run àti tèèyàn tó bá ti kọ̀ láti gba jésù gbọ́ ìrètí ọlọ́run nínú ayé rẹ̀ já sásán nù ìrètí ìwọ náà já sófo nù kò sọ́nà àbáyọ míì mọ́ kò sọ́nà àtìlà míì mọ́ lórúkọ jésù kò ní bàjẹ́ fún
1: wa àmì
0: ẹja wa wò a wá sọ pé ikú àti àjínde jésù kristi ọlọ́run fi ṣẹ́gun sátani ó fi bàtí sátani jẹ ẹja john 12 yẹn 31 to 32 kìlọ̀ wí.
1: Nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé. Nísinsìnyí ni ìdájọ́ ayé yìí dé. Nísinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde.
0: Ó ti ṣe ìdájọ́ jésù fi kú sí ìdájọ sátani ó gbagbára lọwọ rẹ bí mo ṣe ń gbàdúrà adá èṣù lẹbi láyé rẹ
1: àmì
0: adá òkùnkùn lẹbi láyé
1: àmì
0: adá ìgbàgbọ lẹbi láyé
1: àmì
0: adá àwọn àpáàdì lẹbi láyé
1: àmì
0: jésù ti ṣẹgun sátani ó ti gbagbára lọwọ rẹ ẹjá lọ wò matthew 12:29 kí ló sọ matthew 12:29 mo fẹ kí àlóye yìí mo bá tá a bá lè sọ ká sọ kẹyìn lè là matthew 12:29 kí ló wí.
1: Ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí ọlọ́run lèmi fi lé àwọn èmi èṣù jáde ǹjẹ́ ìjọba ọlọ́run dé bá yín.
0: Ṣé ẹ̀lẹ́ ń ka matthew
1: 12:29.
0: Hallelujah.
1: Ògo
0: ṣíṣe ìdájọ́ sátani matthew 12:29.
1: Tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ kí ó sì kó ní ẹrù bí kò ṣe pé ó kọ́ de alágbára náà nígbà náà ni yóò sì kó ní ilé.
0: So 29 ló pé hallelujah. So ibi tí jésù ti de sátani nígbè kun tó ti gbagbára lọ́wọ́ rẹ̀ tó ti ṣẹ́gun rẹ̀ jẹ́ mo gbàdúrà gbogbo ipá àti agbára tí èso ń lò lórí rẹ tó ń lò lórí aya rẹ tó ń lò lórí ọmọ rẹ tó ń lò lórí ọkọ rẹ lorúkọ Jésù ó dasán.
1: Amen.
0: Abagbára kò tún jẹ lórí yẹ.
1: Amen.
0: Abagbára Jésù jẹ lórí yẹ.
1: Amen.
0: O nílò Jésù yìí. Lorúkọ Jésù kò ní bàjẹ́ fún.
1: Amen.
0: Ẹ já wà lọ́nà òwe Efésù orí kẹ́niyẹ. Ẹsẹ̀ ìkẹsàn sí ìkẹwàá. Ẹ já wo tó wí. Efésù orí kẹ́niyẹn. Ẹsẹ̀ ìkẹsàn sí ìkẹwàá.
1: Ǹjẹ́ ní ti pé ó gòkè lọ?
0: Ní pé ó gòkè lọ.
1: Kí ni ó jẹ́?
0: Kí ni ó jẹ́?
1: Bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀.
0: Ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ilẹ̀.
1: Ẹni tí ó ti sọ̀kalẹ̀, òun kan náà ni ó sì ti gòkè rí kọjá gbogbo àwọn ọ̀run kí ó lè kún ohun gbogbo.
0: Hallelujah.
1: Ògo.
0: Ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kẹjọ ó ní torí náà ló wí pé nígbà tí ó gòkè lọ sí gíga ó di ìgbèkùn ní ìgbèkùn ó sì fi ẹ̀bùn fún ènìyàn ó di ìgbèkùn ní ìgbèkùn ó fi ẹ̀bùn fún ènìyàn kí wọ́n kí ló wọ́n ṣe ó kọ́kọ́ sọ ó gòkè lọ sí gíga so ǹjẹ́ ni pé ó gòkè kí ló jẹ́ bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú sí ìsàlẹ̀ ilẹ̀ ó kọ́kọ́ kuná ìdí Jésù fi ṣẹ́gun sátánì nìyẹn tó fi gba agbára lọ ikú ò lè dì mú ta ló fẹ́ tẹ̀lé arákùnrin ṣe Jésù ni Jésù ń pè ọba ẹ̀ kí ìrètí ọlọ́run má bàa já sásán lórí ẹ kí ìrètí tẹ náà má já sásán o nílò kó gba Jésù gẹ́gẹ́ bí olúwa tó gba lára so tẹgbá mi kà.
1: Ẹsẹ̀ kọkànlá ó sì ti fi àwọn kan fún ni bí apostéli.
0: Ẹsẹ̀ kẹwàá
1: bẹ́ẹ̀
0: lórúkọ Jésù kò ní bàjẹ́ fún
1: mi. Àmì.
0: So àǹfààní ńlá ní bẹnu Jésù Kristì. Àǹfààní ńlá ní bẹnu kò gba Jésù Kristì bọ́. Jésù ní ṣẹ́gun èṣù ní ṣẹ́gun ẹ̀ṣẹ̀. Ló fi sọ wípé nínú Revelation 12:10 yẹn sí ẹ̀ṣọ́ ẹ̀já káàkiri ẹ̀dùn lẹ́bí nítorí àkókò wa. So ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn.
1: Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà
0: nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́
1: àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àti dé ikú.
0: So Jésù ó ní ìrètí Ọlọ́run àti tikini àti ti èèyàn ó sì wá gba ìrètí lónìí. So lórúkọ Jésù kò lè dára fún
1: wa. Àmín.
0: Ẹ̀jẹ̀ á gbàdúrà orúkọ Jésù.
1: Àmín.
0: Ọba ògo gba ọpẹ́
1: ìwà. Àmín.
0: Ẹ̀mí mímọ́ olúwa gba ẹ̀yìn wá. Mo ti rán ọ̀rọ̀ rẹ jáde báyìí. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ kó gbà wá.
1: Àmì Jésù.
0: Ó yá kó dá wa
1: nílé. Àmì.
0: Ó yá kó ṣẹ́gun fún wa.
1: Àmì.
0: Ó gbẹ́ tẹ́gbẹ́ níṣòro ẹgba ìṣẹ́gun.
1: Àmì Jésù.
0: Kí ọkàn yín kó bá.
1: Àmì.
0: Lórúkọ ti Jésù Kristì olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Ṣé ẹ bá fẹ́ pè wá? Àgọ́ tẹ́ ń pè wá sí náà lè máa pè wá sí 08034-6843-03. Lórúkọ Jésù yóò dára fún
1: wa. Àmì.
2: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá látinú ìjọ Kingdom of Christ Gospel Church. Fún ẹ̀bẹ̀ àbí àdúrà ẹ lè pe ajíhìnrere Vincent Sola Mohammed sí 08034684303 ní orúkọ Jésù tí ẹ̀ náà ò ní sòrò sí.

bóyá ẹjọ́ tún máa kíra wa pé atúkà sàn níbikíbi láyè káyè gẹ́gẹ́dẹ́ tún ti láǹfààní láti dúró kokoroko dúró kàkàrà sí jẹ́ ti láǹfààní o láti máa tẹ́tí sí ìkànnì tó dúró kokoroko dúró kàkàrà ka tí ò ga tán ti ń bẹ lókè tètè tábìlì ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì kejìdínláàádọ́rùn-ún ó lé ọwọ́ méje diamond fm ni wọ́n ń papá bí ilé ìlọrin bẹ̀ gangan làwọn láǹfààní láti takọ̀ mọ́lẹ̀ sí ká ti ń dá bí ọdún tá a dẹ̀ kẹ̀ ti ń rọ̀ bí òwe níbi ló ti lè gbójúlówó tó yàtọ̀ sí gèje ẹ̀mí ròyìn eré ìdárayá tí kò ní wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n kankan náà nìyẹn o ẹni ó bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ló lè dáṣà mo kíẹkíẹ gbọ́ ó tún máa skin gbá kan jù kan ìyẹn lọ́sàn-án tò ní ó gẹ̀dẹ̀ tó máa kù yẹ́bẹ́yẹ́bẹ́ simply because ó tún máa latán bọ́gí ó dẹ̀ máa lagi bọ́tán gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé rẹ̀ fún àkọsọ́lẹ̀ nínú ẹ̀mí ìròyìn eré ìdárayá látàrí gbogbo ilẹ̀ wa nàìjíríà lẹ́sẹ̀ kòkó èéfì dé gbogbo kọ̀rọ̀ kọ́ńdù ilẹ̀ áfíríkà àti nílẹ̀ òkèèrè ní pàtàkì jùlọ àwọn ìdíje tó ṣe kọrinkọrin nílẹ̀ europe ìdíje la liga domido bundesliga tèmọ ìdíje syria league one lórílẹ̀‐èdè faransé tèmọ ìdíje league àgbọ̀kúta premier league ìyẹn lórílẹ̀‐èdè england igilandi ọ̀sán tòní alárè yóò ju àgbà ní nǹkan ògbé nǹkanu ó dẹ́pẹ́ pàpà ló kọ́ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàábì mi tẹ́wọ́n dúró kokoroko dúró kakaraka tí wọ́n ga tán

àwọn tí máma àmàbàkabò nù gangan nìyẹn. Sporty Lagos yóò máa gbàlejò Ikorodu City. Èkó méjì ń kojú ara wọn, ìyẹn lópin ọ̀sẹ̀ yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ tó yẹ kó wá wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Warriors Demon Rangers International. Wọ́n ti súyẹ náà sápáwájú kí ló fa bíkọ́ọ̀sì ẹ ti mọ̀. Ìdíje ẹlẹ́kùnjẹkùn ìyẹn CAF Champions League. Èlé ti ikọ̀ agbábọ́ọ̀lù Rangers International ni wọ́n ń lè láǹfààní láti lọ kópa. Òun gangan ló fa bíkọ́ọ̀sì lápá abẹ̀ yẹn. Bó ṣe jẹ́ gangan nìyẹn kò bẹ́jọ́ dé. Ó yẹ jẹ́ fòfẹ̀rẹ̀ kúrò lápá abẹ̀. Ìwọ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Dayamọ́ọ̀dì ni wọ́n ń papá bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ìkànnì 98 tó lé ọwọ́ 7. Ilé ìlọrin bẹ̀ gangan làwa ta kọ̀mọ́lẹ̀ sí. Ká kọ́lé yọ pẹ̀tẹ́ sí sí o. Láti ń dábí ẹdun tá a fi ń rọ̀ bí òwe. Ó yẹ pàápàá. Ẹjẹ́ ń gbé bọ́dì kúrò lápá abẹ̀ yẹn. Kí n gbójú gbére sápá iwájú. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lọ́jọ́ Tànà. Ipswich pẹ̀lú Liverpool wọ́n kojú ara wọn. Ìyẹn nínú ìdíje líìgì lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì. Nínú ìdíje Ligue 1 lórílẹ̀‐èdè Faransé. Lyon pẹ̀lú Austria àwọn náà kojú ara wọn. Bákan náà ni Paris Saint-Germain pẹ̀lú Monaco. Wọ́n jọ láǹfààní láti kojú ara wọn kó bóra wọn kòbàkòbà lápá abẹ̀ yẹn. Nínú ìdíje Bundesliga lórílẹ̀‐èdè Germany lọ́jọ́ Tànà. Stuttgart pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Copenhagen. Àwọn náà jọ mú nǹkan lẹ̀ láàrin ara wọn. Bákan náà ìdíje Syria lórílẹ̀‐èdè Italo ikọ̀ agbábọ́ọ̀lù Genoa pẹ̀lú Como. Wọ́n jọ kó bóra wọn lápá abẹ̀ yẹn gangan. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀. Bákan náà nínú ìdíje ti La Liga lọ́jọ́ Tànà. Real Betis àwọn pẹ̀lú Real Madrid wọ́n jọ kojú ara wọn lápá abẹ̀ yẹn. Bó ṣe jẹ́ nìyẹn má ní ìgbé ẹdé bẹ̀. Mo ti jẹ́ ẹ bẹ́ta gangan. Ó yẹ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ṣé kí n máa kàwé sẹ́pà iwájú ṣé ká yà á bẹ̀. Ìdíje ẹlẹ́kùnjẹkùn èlé tá a mọ̀ sí CAF Champions League tàbí CAF Confederation Cup. Ká wo bí wọ́n ṣe láǹfààní láti kojú ara wọn sí. Ìyẹn ló pé ọ̀sẹ̀ yìí. Àmọ̀dé bọ̀ ṣùgbọ́n ní tìtorí ìjọba àkókò nítorí pé omi ń bẹ lẹ́mù wa èlé tá a láǹfààní. Láti ganu sí ìyẹn lọ́sọ̀ tòní ẹ mọ̀ pé bèrè sí ọjà mídòmídòm kárakáta àwọn agbábọ́ọ̀lù ó ti tẹnubodò tẹnubepo. Ìyẹn lọ́sẹ̀ tá a lò tẹ́yìn ni ṣọjọ́ ṣẹ́gun àbí ọjọ́ wẹ́nẹ̀sì kọ́hún ó ló tẹnubodò tẹnubepo. Ẹ mọ bí nǹkan ṣe lọ fáwọn ikọ̀ agbábọ́ọ̀lù ní kọ̀ọ̀kọ́ ìjẹjẹ ẹ mọ àwọn tí wọ́n náwó tó pọ̀ jùlọ lójú òpó fèrèsé ọjà náà ẹ sì mọ àwọn tó jẹ́ wípé wọ́n powó wọlé jùlọ tí wọ́n jèrè rọ́gún rọ́gún. Ìyẹn nínú pé à ń ta agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin nu ọlọ́ọ̀nù. Ẹ̀yin lẹ́ta agbábọ́ọ̀lù tó wọ́n jùlọ lójú fèrèsé ọjà tó kọjá yẹn. Ìyẹn Enzo Fernandez àjọ̀nú ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Argentina yẹn. Ẹ tà á fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ẹ padà rí replacement fún un. Ṣùgbọ́n ká máa wò bọ̀ ṣá. Ìyẹn bẹ̀yẹn kọ́ ni mò ń lọ. Ẹ jẹ́ ká wò àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó jẹ́ wípé ní lọ lọ́wọ́ àtàwọn eléyìí tó jẹ́ wípé yóò tún wáyé lọ́sọ̀ tòní gangan àti lọ́wọ́ àṣálẹ̀ tí ì mọ gbogbo àwọn tí ó wáyé lọ́la. Kì í ṣọjọ́ orí ọjọ́ Àìkú ọjọ́ Sunday kó tó di pé ó láǹfààní láti ṣílẹ̀kúlẹ̀. Ìyẹn fún alálàmẹ́tọ̀ mi ìyẹn alálàyé mi tó gáyàtà lọ́sọ̀ tòní kájọ wò nítorí pé tá a bá wo bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ tá a wà yìí. A fẹ́ tù ìwọ náà lè máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi. Máa fi ṣọwọ́ sí mi lọ́wọ́lọ́wọ́ bá a ṣe sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe já wípé fèrè sí ojú ọjà mídòmídò ó ti tẹnubodò tẹnubepo. A ti mọ bíi tí gbogbo àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan kù sí. A ti mọ àwọn agbábọ́ọ̀lù tí ń bẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan. Ó yá wá bá ń tò báyìí ó wá bá ń tò ikọ̀ agbábọ́ọ̀lù 5 torí pé wọ́n jẹ́ top 5 ìyẹn tí sísìn bá máa fi parí. Ikọ̀ agbábọ́ọ̀lù 5 tí ìwọ rí pé wọ́n máa jẹ́ top 5 ìyẹn tí sísìn bá máa fi parí. Dákú máa fàtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi wàá láǹfààní láti kà ó dójú òpó WhatsApp ó lè fi ṣọwọ́ sí mi lápá abẹ̀ ó sì jẹ́ text message fi ṣọwọ́ sí mi jẹ́gbẹ́yé 08134293424 08134293424. Máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi ikọ̀ agbábọ́ọ̀lù 5 lórí pé wọ́n parí sókè tété tábìlì tá a lè pè ní top 4 ìyẹn tí sà ìgbábọ́ọ̀lù 2026-2027 tó bá máa fi tẹnubodò tẹnubepo. Nínú ìdíje líìgì àgbọ̀kúta lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì ni mò ń sọ o. Bó ṣe jẹ́ nìyẹn máa fi ṣọwọ́ sí mi 08134293424 ẹ̀rọ ọ̀bá.

ni sori en oni ko ma fi sowo si mi ba kona je ki sare ri abara ki dupe lowo ile ise to yi pharmaceutical company limited to yi pharmaceutical company limited dey mo fi olu pharmacy ne tori pa won ni won shati leyin fun wa lori eto yi won kawo ti wa bi igba kan se kawo ti le ti igba lamu kawo to gere ni iku ni gboku yen edamu e ni yoju e furo ayo ni pada teme yen bo je je niyan lapa be yen gogogon e ma gbagbe wi pe to so yo logo junction by junction ile epo sile epo ile onje sile onje adugbo sadugbo o la ma gbe kakakiri te mo gbogbo awon garage gbogbo eyin te ba fe ka gbe wa yara odidi gbonsa efe odidi yara igbonsa efe ikoni alayo ikoni to duro re yi diamond fm efe ka gbe wa sodo yin eyin se ati kan si mi eyin lori ero bani soro ti mo ti lanfani lati na nbe lekan won be ba fe ka gbe wa sodo yin ni o eyin view center e fe ka gbe soyo logo wa sodo yin ba ba se nse eyin bi te yin ba wa ni won ma gbo kakiri tubutu ro le agbala aye patapata porongodo ni tori pe bi mo se soro lowo lowo yi awon kan tin be lori le de qatar won lanfani lati ma ganu si awon tin be lori le de america awon tin be lori le de united kingdom Emo Australia kaka kiri tubutu ro le agbala aye won lanfani lati ganu si lojo opo aye lu jara won si ngbo lati oju opo itakun ti a www.damodfm.net akona la won kan ti download application wa soju ate soju sori ero bani soro won nbe la won ti ngbo awon tun gbo awon kan tun gbo lojo opo radio garden ne tori pa duro tan sapa be ni eju be lo o e west for o ya kawe sapa waju ara lori parameter soro chalaye re beta ke ka won ti e mo bo se lo awon fe se won se eleti yo waye lopo ose ye gege bo se ja wi pe awon kan ti lo lowo ife se won se laarin ko agba ball Newcastle United de mo bo mo eyan ti pari tori pe gede agogo 12 ojo kan ri agogo 12 abo ojo kan ri oni won ti lanfani lati bere lodo ti won ba kun na awon fe se won se ti lo lowo ri o ko agba ball Brentford pelu Sunderland awon koju ara won lowo Brighton pelu Leeds United awon na mu kan le laarin ara won Fulham pelu Crystal Palace awon na jo koju ara won lowo Manchester City te mo Coventry City won jo se be won so sokoto ja laarin ara won Nottingham Forest pelu Tottenham awon na jo ko woro awon loju loju lapa be yen to ba wa dide da gogo marun abo oni ko agba ball City pelu Aston Villa yo koju ara won bo se je niyan loni nenu idije Premier Football League bakan na e je ngbe body lo sinu idije League 1 eyan lori le de France o iko agba ball Lens pelu iko agba ball Laurent awon yo koju ara won to ba dide da gogo merin koja iseju medogun iko agba ballu laviri pelu iko agba ballu press gede agogo mejo ku iseju medogun lawon ojo ma koju ara won bakan na idede agogo ko hun oni ko agba ballu lis nisi pelu iko agba ballu lemans yo jo ma lanfani lati koju ara won bo se je niyan ninu idije ti League 1 lori le de France o de je nfofere lo sinu idije Bundesliga eyan to je tori le de Germany niyan gede agogo meji abo o lo je wi pe awon fese won se ti mo fe ka to tin waye lowo lowo bi mo se nsoro yi Borussia Mönchengladbach pelu Everberg won koju ara won lowo aya Leverkusen te mo Union Berlin awon na koju ara won o fe pelu Borussia Dortmund tin koju ara won lowo Paderborn pelu Freiburg won Johnson to bi won lara laarin ara won niyan Werder Bremen pelu RB Leipzig awon koju ara won o power didi da gogo marun abo oni Chucky Ofo pelu Bayern Munich yo jo ma mu kan le le ara won bo se je niyan nenu idije Bundesliga lori le de Germany iyan lojo tuni o da mo fo fere kuro lapa be o dinu idije Syria iyan lori le de Italy niyan Fiorentina pelu Torino awon ti koju ara won seyin lowo ta wa yi Inter Milan pelu Napoli eyan didede agogo marun role nigbati AS Roma pelu iko agba ball Atlanta gede agogo mejo ku iseju medogun o la won ma lanfani lati koju ara won lapa be yen bakan na nenu idije agbokuta Everdive eyan lori le de Netherlands niyan o ni Jimagen pelu iko agba ball Feyenoord
ìdí agogo mẹ́ta àbọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wòrò àwọn lójúlójú wòrò àwọn ní kọ̀rọ̀kọ̀rọ̀ lápá abẹ̀ yẹn. Goldtroy pẹ̀lú GA Eagles àwọn dídè ìdí agogo mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Ayaz pẹ̀lú PSV ìdí agogo méje ni ó wáyé. Tó bá wá dídè ìdí agogo mẹ́jọ àṣálẹ̀ òun ni Willem II yóò máa kojú Eslazo. Báwo ṣe jẹ́ nìyẹn? Ó yẹ já kọjá lọ sínú ìdíje La Liga Domido. Ìyẹn torí ilẹ̀-èdè Spain lọ́wọ́ tá a wà yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Athletic Bilbao. Bákan náà, ikọ̀ agbábọ́ọ̀lù Atlético Madrid yóò máa tẹ́kọ̀ létí o. Lọ́kà ikọ̀ agbábọ́ọ̀lù Athletic Bilbao. Lọ́ka wọn mọ́ lé nítorí pé ìyẹn ti ń lọ lọ́wọ́ tá a wà yìí. Dédé agogo márùn-ún àbọ̀ òun ní ikọ̀ agbábọ́ọ̀lù Yola Vallecano Rayo Vallecano pẹ̀lú Racing Stadada yóò jọ kojú ara wọn. Villarreal pẹ̀lú Deportivo La Corona yóò jọ láǹfààní láti kojú ara wọn. Dédé agogo mẹ́jọ ni yóò jẹ́. Ṣé kí n gbójú gbére kúrò lápá abẹ̀ yẹn àbí kí n kàwé sápá iwájú? Mo tó di pé mo máa ná gẹ̀gẹ̀ ọ̀rọ̀ sápá iwájú nìyẹn. Yálà láyé mi, pélé tó gẹ́ yàtà lọ́sọ̀ tòní tó láǹfààní láti gbé wọlé ní kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jẹ̀ máa ti sọ̀rọ̀ ṣàlàyé. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ kó di mímọ̀ fún wa wípé a máa wò ní kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jẹ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù márùn-ún tá a wòye wípé ó ṣeéṣe kí wọ́n parí sí top five. Ìyẹn nísà ìgbábọ́ọ̀lù tá a wáyé nínú ìdíje líìgì àgbọ̀kúta lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì lórílẹ̀‐èdè England Gíláńdì. Ẹ má gbàgbé, ẹ má fi àtẹ̀ránṣẹ́ yẹn ṣọwọ́ sí mi lápá bí. Ẹ jẹ́ kó máa wọlé lógúnlógún, kó máa wọlé lọ́gbọ̀lọ́gbọ̀n. Mo ti rí yín bẹ̀, ẹ̀yin tèmi tẹ́ dúró re. Bàmí Abdulrasheed Adéla Abuja Gàbá gbogbo Chelsea lájẹ́kùn lẹ́lẹ̀ ìlọrin. Bàmí mi ìgbọ́kú ẹ, owó ọkọ̀ Ajì Ara Àṣìdá. Ẹ dúró re, ẹ dúró kokoroko, dúró kakaraka lápá tọ̀hún yẹn. Mo yẹ pàápàá láti bẹ̀, mo rí ẹ lápá bẹ̀. Bàmí Ọ̀túnba Lékà Àjàdì Fàṣírí gbogbo òṣèré àwọn tí màṣẹ́sá kóbákóbá lálẹ́ màṣẹ́sá gbẹ̀gbẹ̀gbẹ̀ màṣẹ́sá dòdòdò màṣẹ́sá kóbákóbá. Ẹ dúró re Rẹ́vẹ́rẹ́ Dr. Ọlọ́ládé láti inú ìjọ Fourth Baptist Church ní gbogbo sùúrù lérè ńlẹ̀ ìlọrin. Ọwọ́ iṣẹ́ Olúwa kò kú ní tọwọ́ yín bàjẹ́ dádì. Mo kí yín lápá abẹ̀ yẹn. Ẹ bá ń kí mọ́ mi. Mo yẹ Bàmí Oyèdèpọ̀ ní gbogbo Kwara Polytechnic. Tí a lè bọ́ àti ọwọ́ méjì lókè fẹ́ èèyàn kan Bàmí.

ó yẹ pàápàá ẹ jẹ́ ká lọ wo ní kọ̀kọ́ ejèèjì àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára eléyìí tí yóò wáyé lọ́jọ́ tọ̀la gangan èyí tí ń ṣe ọjọ́ sunday ẹ mọ̀ pé super sunday ó gangan lọ́jọ́ tọ̀la nínú ìdíje líìgì ẹgbọ̀kúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì nítorí pé arsenal the gunners ti bá àwọn ti chelsea àwọn olómi arọ́bà lábùlù ó jọ máa láǹfààní láti kojú ara wọn ẹ̀pá gbàgbé o àkọọ́lẹ̀ ti ń bẹ̀lẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù chelsea àti ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ó pọ̀ pé kò pọ̀ pé ó pọ̀ pàǹgbùrú ayé ṣe é tari xavi alonso tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ṣó lè pègún arsenal rẹ ìyẹn tó bá di lọ́la gbogbo ẹ gbogbo ẹ a máa láǹfààní láti wo ẹ jẹ́ sáré wo ní kọ̀kọ́ ìjèjì nítorí pé lọ́la yẹn ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ló máa tẹ́kọ̀ létí lọ́ka ikọ̀ agbábọ́ọ̀lù everton mọ́lé dédé agogo méjì ọ̀sán ni ó wáyé sherry super sunday gangan arsenal the gunners ló máa bẹ́ntalé wọn ìyẹn emirates stadium láti gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù chelsea àwọn olómi aró pàlábùlù wọn gbàlejò wọn ìyẹn tó bá di lọ́la ó yá mo gbójú gbére kúrò ńbẹ yẹn ó dínú ìdíje league one tó bá di ní tòmórò lórílẹ̀‐èdè faransé ṣóyẹ̀sì pẹ̀lú strasbourg yóò kojú ara wọn dìde agogo méjì angaasi pẹ̀lú rennes yóò jọ máa bínú tán láàrin ara wọn bí alábìyamọ tí para lójú méjèèjì dìde agogo mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ó wáyé tó bá wá dìde agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún marseille pẹ̀lú paris fc yóò kojú ara wọn ìdíje bundesliga kan hamburger sv yóò kojú ikọ̀ agbábọ́ọ̀lù manis ìyẹn dìde agogo méjì àbọ̀ dìde agogo mẹ́rin àbọ̀ ó léré gbogbo tẹsẹ̀ tìrìntìrìn rẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù frankfurt pẹ̀lú augsburg nìyẹn ó yá nínú ìdíje syria ikọ̀ agbábọ́ọ̀lù frenesino pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù venezia yóò kojú ara wọn dìde agogo méjì dìde agogo méjì ọ̀hún òun náà ní parma pẹ̀lú mozart yóò kojú ara wọn

0: agogo márùn-ún ó ní ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù bọ̀lọ́gnà pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù sasolo tó ń jọ máa bógo lórí ara wọn. Gbèdé agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún làwọn agbáfrí yọyọ yóò máa tẹ́kọ̀ létí láti lọ kojú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Juventus. Ìyẹn níta lè kọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù Juventus nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ nínú ìdíje La Liga Domido lórílẹ̀-èdè Spain. Wo bá di lọ́la Valencia pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ọba àṣà ẹ̀yìn ti Barca ti lé toko lèdí agogo mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún olẹ́ ló jẹ́ pé ẹ máa tẹkọ̀ létí lọ́ka Valencia mọ́lé o. Deportivo Alaves àwọn náà yóò máa kí ọsà súnà káàbọ̀ lèdí agogo márùn-ún àbọ̀ ni Malaga yóò máa dúró síta lé bàbá wọn láti wúfò rọ̀ kókó furukọ́kọ́ furukọ́kọ́ èèyàn láti máa gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Levante lèdí agogo mẹ́jọ àṣálẹ̀ òun ni Espanyol pẹ̀lú Sevilla yóò jọ láǹfààní láti kojú ara wọn. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀yẹn ló dá pàápàá ń bí adéyè nítorí ìjọba àkókò ẹ jẹ́ máa gbá lálàyé mi wọlé Austin tó gá yàtà ẹ ń bí mi pé àgbàfrí yọyọ ńkọ àgbà ń bẹ lápá bí mo ní kágbà kó sì ní sùúrù náà ẹ já gbé Austin wọlé òun náà fẹ́ tó fún wa ni ó fẹ́ tó fún wa. Àwọn agbábọ́ọ̀lù márùn-ún àkọ́kọ́ ìyẹn tọ́ fáì tó ń wòye wípé ó ṣeé ṣe kí wọ́n láǹfààní ìyẹn láti wà ní tọ́ fáì ìyẹn tí sísìn bá máa fi parí nínú ìdíje La Liga. Nínú ìdíje Premier League oje ti La Liga yẹn ó yẹ ká lè tó bíi mẹ́ta bá di létà nìyẹn ẹja kọkọ mu látinú ìdíje eléètò jẹ ti orílẹ̀-èdè gẹ̀ẹ́sì. Ẹ má gbàgbé ẹyin tèmi ẹ máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa 08134293424 08134293424 ó lè jẹ́ lójú òpó WhatsApp tàbí LinkedIn message. Ikọ̀ agbábọ́ọ̀lù márùn-ún àkọ́kọ́ ilé tẹrù bíi pé ó máa parí sí top five ìyẹn tí sá ìgbábọ́ọ̀lù tá a wà nù rẹ̀ yìí tó bá máa fi parí. Ẹja kọ́kọ́ wòyí o ó tó di pé a lọ wo ìfẹsẹ̀wọnsẹ̀ Super Sunday tí ó wáyé láàrin Arsenal àti Chelsea ìyẹn tó bá di lọ́la. Ẹja kọ́kọ́ láǹfààní láti wòyí o náà bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ kí n máa kí alálàyé mi káàbọ̀ kó bá kí gbogbo àwọn tí wọ́n gbọ́ wa ní dédé àkókò yìí káàbọ̀ sórí ètò ṣó yọ logo. Ẹ bá ń dá ọkọ yín.
1: Orúkọ mi ni Justin Jeremiah Dada.
0: Justin Jeremiah Dada ẹ túbọ̀ gbóhùn sókè ẹ jẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà òun kó súnmọ́ yín dáadáa ẹ bá dọ́kọ yín lẹ́ẹ̀kan sí.
1: Orúkọ mi ni Justin Jeremiah Dada.
0: Ọ̀dà ọgbẹ́ni Justin Jeremiah Dada a ti wo bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ nínú ìdíje líìgì gbogbo pàápàá jùlọ àwọn ìdíje líìgì márùn-ún tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwo rẹ̀ bọ̀ lórílẹ̀-èdè nílẹ̀ Europe lákọ̀ọ́kọ́ ìdíje La Liga Premier League Ligue 1 Syria ti máa ń Bundesliga ṣùgbọ́n ẹja kọ́ mu látinú ìdíje Premier League lówòye tí àti mọ àwọn agbábọ́ọ̀lù tó wọlé àti mọ àwọn agbábọ́ọ̀lù tó jáde nítorí pé ọ̀sẹ̀ tí a fẹ́ lò tẹ́yìn ó ní fèrèsé ojú ọjà tó láǹfààní láti tì pátápátá porongodo ó túmọ̀ sí pé a ti mọ ìwọ̀n tí ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tó ṣeéṣe kí wọ́n wọ̀n ìyẹn ní sáà tá a wà yìí. Ok mo wá fẹ́ bí yín báyìí pé níwòye ti yín pẹ̀lú bí transfer window bó ṣe lọ bó ṣe parí ta ní ikọ̀ agbábọ́ọ̀lù márùn-ún tẹrò bíi pé ó ṣeéṣe kí wọ́n parí sí òkè tètè tábìlì pẹ̀lú àlàyé.
1: Ok ṣé kí n kọ́kọ́ mu ní àtìsàlẹ̀
0: àtẹnika àrùn ibi tẹ́ bá ti mu bóyá kẹ́ mu látòkè ibi tẹ́ bá ti mu.
1: Ok ẹnì kínní èmi ò sọ pé Arsenal àwọn upgunners torí pé ta wá wo structure tó fi gbá bọ́ọ̀lù láti bí ọdún mẹ́ta sẹ́yìn ọdún méjì sẹ́yìn pẹ̀lú coach wọn pẹ̀lú àwọn transfer tán ṣe ní transfer window tó lọ yìí a máa rí pé kò fẹ́ sí ìyàtọ̀ compared to àwọn team tó kù tán fẹ́ content fún league kò fẹ́ sí ìyàtọ̀ in tó mú Liverpool tó mú wọn ṣe rádaràda ní last season náà ni tó mú wọn ṣe rádaràda ní last season ni pé most of àwọn agbábọ́ọ̀lù tán lò tán fi gba league most of wọn rí bọ́n ṣe rí like wọn play bọ́n ṣe play nígbà tán fi gba league mọ́ àti wípé most of wọn wọ́n ti ta àwọn kan nu wọn wọ́n ti loan àwọn kan nu wọn oró àwọn bí Nunes oró àwọn bí Salah wọn gbá bọ́ ẹ̀kan ṣe gbá mọ́ like àgbá tí ń dé wọn gbá bọ́n ṣe gbá mọ́ bọ́ tá bá wo ikọ̀ Arsenal a máa rí pé àwọn player tó sì wà ń bẹ̀ like one stick.
0: One should do.
1: Tori ke left wing ni Trossard ngba won si vi replacement in left wing Trossard leyin omo Tolisson ese ra yen omo Christian Tolisson ese ra yen won ni replacement to tu like to tu se mo ton ma ma lo si aye Trossard tan ta yen then won tu ta Martinelli
0: won ta Martinelli Martinelli lo si Saudi
1: so ibe yen ni mo tun mo pe flop die to le wa but ta ba wo eyin won eyin won wa okay gan ta ba wa ni won na ayin won na wa okay gan then ta ba wo ni apa right wing won na won ni saka ni be won si tun ni maduke ni be but won si tun ni yokores na tan le bi a convert si
0: o yo bi pe won ti e ti fun ni jersey 9 ba jersey number 9
1: eh o ti fun ni 9 so won si le lo boya yokores si bi a left wing yen abi kan mo lo boya maduke si bi left wing yen to left wing yen ibe tun ni die ka to tu wa nbe
0: okay
1: fun arsenal ti won so anytime mi ma mu pe yo ma se ku keji ni Manchester City.
0: Lọna wo?
1: Eh bi Manchester City se gba ni season yi bayi. Coach tan gba sibe, coach to ke wo mose dada ni.
0: Enzo
1: Maresca, wo mose dada. Ai ise to se ni Chelsea dada.
0: Hello, mose dada. O se fi Chelsea le.
1: Chelsea lo fi le, won ko lo fi Chelsea le. Won ko lo fi Chelsea le. Ni oye temi o, won ko lo fi Chelsea le. A le ni pon lo fi Chelsea le. Awon ni pe Chelsea lo fi le tori awon player yen o la ke o ti su won fe oru Enzo bayi oru Enzo ti Man City se se ra bayi o la ke o ti won ti su won fe like play fun like bi a manager ma so ni bi a club ni ma so ni so mi o le ni pe o fi sele ni Chelsea sa bi a ise Chelsea ti su then o si mo pe Guardiola n kuro ni Man City leyin ti season ba ti pari so won kan wo pe boya asiko lele fun lati like step up si tori lati kuro ni Chelsea lati lo Man City tori o ti ri pe Guardiola ti fe fi sele so emi ma ri pe Man City e kan le gbe like ipo keji do yo le laarin Arsenal ati Man City yo le gan laarin Arsenal awon ti o gbe ipo kini ati
0: ipo ta ba wo arin Man City lo to ta ba wo arin won a ri pe Semenyo abi ogbo waju won owo waju won Semenyo Haaland pelu Doku meteta o sese ki ni o sese ki won drone la ni waju ni attacking force won lapa be okay e wo pe awon lo sese ko je number 2 number 3 nko
1: number 3 mo amu liverpool
0: lona wo
1: mo amu liverpool
0: e wa gba pe liverpool won ti se daada to bi expectation awon eyan first won se meji akoko ti liverpool ko gba omi ni o Sheranti Newcastle pelu Nottingham Forest.
1: Nottingham Forest na o ma le fun Liverpool na then Newcastle yen mi o expect kan play ba se play yen. Tori Newcastle tan te se gba yen a le awon coach mi wa to ke won really like wa fun big club. Mi o ni pe Andoni Iraola ko ni se dada Liverpool tori Liverpool gan won ti like won ti ra awon player gan tan need. I transfer window ti pari into won affect Liverpool this season here but we still believe
0: ke won ra gba ball ti won fe ni ti won nilo ni abi awon agba ball yen o ti gel mo ra won dada
1: ra gba ball tan nilo Bakola won need Bakola won si ra Bakola but won tu ra won need defensive midfielder
0: okay
1: Macalister won the defensive midfielder garbage tan lo sibe na an se defensive midfielder cm won la central midfielder won Macalister ati garbage so won need the like dm oru omo ti Chelsea fe ra yen to pada fail yen to fe be place Enzo Fernandez lami Kamara lati Monaco oru id like midfielder omo kan won wa lati Ligue 1 na ti ti Brentford dira omo yen Sangare o lo omo yen te ba wo first two games omo yen mo wo game mo first two games omo yen play dara like awon id dm ni ti Liverpool o e kan ra but sporting director Richard Hughes ko like ko foju si apa be yen mi o ni pe Bakola to ra na very very good transfer to wa okay o ni Bakola to ra but won si need the dm won need the proper dm won sa won ton ma ma convert si dm won need the proper dm lati se aseyori ni season yi but emi si okay am as
0: the cool one
1: Paris number 3 then number 4 mo ma mu ipa ba bolu Manchester United.
0: Lọna wo.
1: Bi Carrick se nko like bi Carrick se play fun Man U bi Carrick se coach awon mo Man U yen then pelu squad depth ti Man U ni o ye kan le pari si o ye kan le pari si.
0: Pelu squad depth ti won ni team to wa lati relegation
1: big game se ri niyan
0: ko jo bi ogbon agba ni won fi na itri
1: big premier league se ri niyan o enikan la le wa lati relegation e wo mo se jani last season bayi ni carabao cup ko ni mo se jani big club bi england se ri niyan ko awon to wa ni championship awon to wa ni championship division won le na awon to wa ni premier league tori like England, like England playing style, oh, wow, very, very intense. Game. What about that? Lose guard by I'm an enemy. I won't make way in the color by any color market. But like my, you still a Pisces, I guess, like Pisces
0: four,
1: I guess, like Pisces four. To the good one, squad one could see,
0: Taba woman, you are, you bet, she that, Loju, Georgia, and transfer market. Yato Sipe, one, your talisman. One da le Andrew Santos that Chelsea one gbe asole kan right to je pe dalo to je pe boya le adeun olohun lo mu e wa free transfer lo fi wa lati ni ko Leeds United mi ro bi pe so tun ni agba ballu mi ti Manchester United
1: oye kan le sign en tun mo ba won gba left back oye kan le sign Badi Baka Alejandro Badi Baka never sign but
0: won pada gbe baka
1: ten baka in sure ba baka le release omo yen an need the left back gan an le mo lo shots left back last season tan lo shots left back tan lo left back last season yen league like gba game to po gba ju FA Cup ka ba ti Premier League lo but ni sata wa yi an ma gba Champions League an ma gba Premier League an ma gba FA Cup an ma gba Carabao Cup so awon onimoso kan ma Paris PA 4 tori igba ti an ma fi gba Champions League Tuesday tan ma tun gba Premier League on Saturday tan ma tun gba FA Cup like stress yen ma ti wa la awon player won si ni squad depth to se dada especially backline won yen ko se dada to awon short of mo lose only left back only right back awon short awon dalot of mo lu si eyin won yen ko se dada to then attacking force won na ko really wa okay kan mo gbe
0: aso pa attacking force won ta ba wo Bemo Sesko ko ha
1: be awon na fe mo lu nisin awon na fe mo lu sa attacking force any last game won bayi
0: o de pe le Rashid Marcus Rashford don fun ni jersey number 9
1: be won na fun ni jersey number 9 nisin
0: okay ikarun
1: so ikarun mo ma ni
0: chelsea
1: mo ma ni okay. Chelsea mi o ri awon ton ma play like ton ma play game kan ton ma gba game instead ton to ku ma fi gba game merin like ton ma gba if you call ka ton ma gba ogbe bayen ton ma gba game kan ni osose yen kin really Paris ibi to wa da so no mo fi pit pe
0: e ma yu pada Paris top 3
1: carry last season opolopo carry la won ni then
0: Chelsea o le pada Greece top 3 ni
1: o le pari Chelsea o le pari
0: won nawo loju oja
1: anawo ko si gba tan inawo
0: Morgan Rogers
1: ko si gba tan inawo
0: Palestra
1: ko si gba tan ko si gba ti Chelsea
0: Valentin Bako
1: ko si
0: Welbeck
1: be Adesin o ti gba Adesin
0: gan lo fe of Emmanuel Emega
1: o gba Adesin o gbo mo honest a o na ro yi na ton lo ni Starbucks na o gbo mo gan awon na si to mo gan ko si transfer window ti Chelsea o ro mo gan ti Chelsea do ta mo gan still na result yen o yo ko si transfer window ti Chelsea o ro mo tan de kin to mo gan still result yen o yo so emi o ke Chelsea le pari ju da ikupa ahun lo abi iku kefa
0: ipo karun abi iku kefa ninu gbogbo emu liverpool emu arsenal first man city second liverpool third mayu four chelsea five soro npa tottenham ti roberto di serbi to je oluko ni won lowo yi ari pe won nawo gan
1: oju
0: oja
1: awon lo an rato 12 player abi 11 player yo full squad unara
0: Savio iwo ni
1: Mahmoud Robertson Van Dijk
0: ko da te mo to si adara bi oyo
1: awon oku Chelsea tan lo mo suru awon sibe
0: ati awon agbabolu mi ko da Mikalo Modric láti Chelsea wọn gba loan ẹ
1: wọn gba
0: wọlé
1: tonali láti Newcastle bẹ́ẹ̀ ra tonali Matheus Fernandes náà láti West Ham tó rẹ̀
0: ligate
1: wọn ra player gan
0: wọn tó wọn sí 1-5 kí ló ṣẹlẹ̀
1: wọn lè sí bẹ́ẹ̀ kóòtù tó ń kóòtù wọn yẹn kò lẹ́spírẹ́ǹsì àtọ́ kóòtù tó ń kóòtù wọn kò
0: lẹ́spírẹ́ǹsì roberto di serbi
1: kò lẹ́spírẹ́ǹsì brighton ló ti lọ marse àti brighton ló ti lọ kò lẹ́spírẹ́ǹsì tó mi o ti expect e koye ke yo gba se Tottenham e ko si won ma se o ni won coach dada ma se tori ke ma se yen na
0: e o jo bi pe oro wo laarin awon
1: won pelu ma se lo fi lo fi para Tottenham e di bayi ninu game ninu match meji tan ti gba ni season yi bayi won wa ni 20 rí kankan gba still náà gba ọmọ náà ni pẹ̀lú gbogbo ọmọ tán rà náà mamushi tán sign recently by ti ẹ̀ bẹ́ǹchì àbí kán ṣe kankan fún lò straight up ni still náà wọ́n sì wà ní 20 by tí mo point kan newcastle náà wọ́n mọ́lé ní last game wọn newcastle náà wọ́n mọ́lé then first game wọn náà
2: brentford
1: náà wọ́n pa 4-0 brentford náà wọ́n pa ni tí ẹ̀ tí score goal kan.
2: Kó máa yẹ pé àwọn agbábọ́ọ̀lù wọn tí mọ̀ wá ara wọn wọn tí gel tó.
1: Bẹ́ẹ̀ tí mọ̀ wá ara wọn then coach náà coach tuntun náà ni tí get system do òun ló ẹ̀pọ̀ ní last season tán fi relegate o but still náà ó make àwọn signings tó pọ̀ gan so mi ò really bí wọn ní top 5 season yìí torí gbogbo season yìí báyìí àwọn máa fi wá máa ṣe máa to like wọ́n máa ṣe máa build the squad wọ́n máa ṣe máa build the squad wọn torí mi ò rí wọn kán máa lè parí sí top 5 season yìí àtọ.
2: Ọ̀dà lórí ìyẹn a kúrò ń bẹ̀ ẹ ti mú top 5 fún yín àwọn èèyàn ń fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa ṣùgbọ́n a wo ọwọ́ iwájú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù márùn-ún tí ẹ tò tẹ̀léra wọn yìí Arsenal Saka Havertz pẹ̀lú Tolis Manchester City Semenyo Haaland pẹ̀lú Doku Liverpool ọmọ yìí ọmọ Munuzi yìí ó gba góò kan wọlé against Nottingham Forest tó fi di 2-2 èmi náà gbóríyìn fún Alexander Isaac káwo bọ̀hún Alexander Isaac tó lè ṣe dáadáa ní sáà yìí ó skọ̀ ní last match.
1: Bẹ́ẹ̀ ó skọ̀ la bọ̀ last match yẹn tó ti skọ̀ yẹn náà kò rí ìplè dáadáa náà ó kàn ní position tó fi jẹ góò yẹn dáadáa ni tó fi jẹ góò yẹn as 9 tó jẹ kò rí ìplè dáadáa ó rá àwọn bọ́ọ̀ tó yẹ kí wọ́n kó utilize dáadáa ní géèmù newcastle ní géèmù nottingham forest yẹn tí ò sì rí utilize dáadáa ó ní liverpool fi need ekitike tó ní injury yẹn ó máa affect wọn gan ní náà yẹn isaac yẹn kò tí ì rí lì bí àtòrí owó tán rà á tó pọ̀ jù ní o àbí torí pé ó ti jẹ́ injury prone ní ìsàgbà tó ti dé liverpool ní ìlú ọmọ kò tí ì rí lì bẹ́ẹ̀ kò tí ì rí lì play to his like what bó ṣe ń play newcastle kò tí ì rí lì play so mi ò tiẹ̀ rí isaac like a threat níwájú yẹn.
2: Bakola náà ó ń bẹ lára àwọn mẹ́ta tó wà wájú Mayu Brian Bemo Benjamin Sesko Tema Matheus Cunha àwọn mẹ́ta Chelsea Palmer Jean Pedro Roger Talero bí pé ó lè dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn dúró.
1: Like team to
2: le da Palmer Jean Pedro pẹ̀lú Morgan Rogers dúró ọwọ́ iwájú Chelsea yẹn ó jọ bíi pé wọ́n ṣáná
1: dáadáa bọ̀ ọwọ́ ẹ̀yìn Arsenal yẹn le gan o. Ọwọ́ ẹ̀yìn àwọn Gabriel Kalafiori ọmọ tó tún lò yìí Moeskera báwo bí Asaliba ti ní jùlọ pé òkè àmà tún máa Arsenal get dáadáa lẹ́yìn yẹn wọ́n tún lu ọmọ lò ọmọ Moeskera tí ó máa sọ láì experience tọmọ yẹn ò tí ì ní against PSG tó fi lọ cost penalty yẹn kẹ́kẹ́ PSG rí penalty tán fi lọ gba champion league lọ́wọ́ Arsenal tó máa sọ láì ọmọ yẹn ò tí ì ní experience tó ọmọ yẹn náà ó mọ bọ́ọ̀n play dáadáa then ẹ̀yìn yẹn náà wọ́n rí òdì dáadáa so àtàkì Chelsea yẹn mi ò sure bí a lè rí bi penetrate wọ Arsenal dáadáa lè rí bi penetrate wọ ẹ̀yìn Arsenal yẹn ó digba gan a máa play lọ́la so ẹ̀yìn Arsenal yẹn ó máa rí òdì then Arsenal sì jẹ́ tíìmù kan tó yẹ pé tẹ bá fẹ́ kí like game Arsenal kó dùn dáadáa ẹni láti jẹ wọ́n olu géèmù arsenal chelsea báyìí chelsea ní láti jẹ arsenal torí tí chelsea ò bá lè jẹ arsenal lè mọ jẹ ju góò kan àbí góò méjì lọ then àti kí chelsea jẹ padà yóò sì le torí ó tiẹ̀ ti pẹ́ tí chelsea tẹ̀sí ní arsenal ó ti pẹ́
2: ó pẹ́ tabawo rẹ́kọ̀dù lágbára ó lágbára
1: ó ti pẹ́
2: gan olùkọ́ni bíi mẹ́rin òun chelsea ti lò tó yẹ pé wọ́n rí àtẹ́tà náà ok ṣóyìn ọlọ́gọ̀ òun lè tò tẹ́ ṣe láǹfààní láti tẹ́tí sí láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ ìkànnì 98 ó lé ọwọ́ 7 diamond fm ni wọ́n ń papá bí ilé ìlọrin ńbẹ̀ náà làwá ta kàn mọ́lẹ̀ sí láti ń dábí ọdún tá a ti ń rọ̀ bí òwe kí akọ́lé yọ pẹ̀tẹ́ sí sí west for mr laga sikale òun ló ṣì ń para lórí parameter tó ń gbẹ̀yìn tèmi débẹ̀ tó ń jẹ́ ayé bẹ́tà gangan ẹgbẹ́ bí nǹkan ṣe lọ ní kọ́kọ́ ìjejì ìyẹn nínú agbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè wa nàìjíríà dédé mọ́ gbogbo kọ̀rọ̀kọ́dún ilẹ̀ áfíríkà àti káàkiri tùbútùrù ilẹ̀ ìrò àwọn ìdíje eléyìí tó ṣe kànrìnkànrìn lápá ibẹ̀ yẹn ṣé kí n gbà ṣé ká bẹ̀rẹ̀ sí ní gba ìpè ni ẹjẹ́ ń sáré máa wo àtẹ̀ránṣẹ́ tí ń bẹ lápá bí àwọn àtẹ̀ránṣẹ́ yẹn pọ̀ yapa yaski ní bínú ire tí n bá ti láǹfààní láti kà lápá ibẹ̀ yẹn òun gangan ni kẹ́yìn kó láǹfààní láti ró mara bí aṣọ ẹ má gbàgbé ẹyin náà lè fi àtẹ̀ránṣẹ́ yín ẹ lè máa fi ṣọwọ́ sí wa lógúnlógún fi ṣọwọ́ sí wa lọ́gbọ̀lọ́gbọ̀n lójú òpó whatsapp tàbí text message 081-3429-3424 ìyẹn lójú òpó whatsapp tàbí text message ilé tẹ́lẹ̀ fífà tẹ̀ránṣẹ́ máa ṣọwọ́ sí wa ní kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ ẹ jẹ́ kí n lọ máa wo àwọn àtẹ̀ránṣẹ́ ilé tó ti wọlé lápá bí kí n mu lógúnlógún kí n mu lọ́gbọ̀n lọ́gbọ̀n má gọ́ chairman ṣẹ̀dá máa rrrr mára bí aṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ti yìí pharmaceutical company limited èèmọ̀ fi olú pharmacy àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ètò yìí nìyẹn ló yẹ pàápàá ẹ jẹ́ kí n mu lápá bí àtẹ̀ránṣẹ́ àkọ́kọ́ tí mo ríre abdulaziz ọlárẹ́wájú láti ọlọ́jẹ́ wọn láwọn tó manchester united sí ipò àkọ́kọ́ wọn ní arsenal ipò kejì manchester city ipò kẹta èèmọ̀ tottenham ipò kẹrin wọn ní ipò karùn-ún yóò máa bẹ láàrin liverpool àti chelsea òkè abdulaziz ọlárẹ́wájú láti ọlọ́jẹ́ àwọn ni wọ́n fìyẹn ṣọwọ́ sí wa ó dá pàápàá mo ti kúrò lápá bẹ́ẹ̀ mustapha àwọn ò tiẹ̀ wá kọ ibi tí wọ́n ti fi ṣọwọ́ wọn ní arsenal làwọn gbé fún ní number one bákan náà wọn ní chelsea ní number two man city number three man u number four liverpool number five mustapha ló fún yìnyẹn ṣọwọ́ sí wa ó dá pàápàá ẹ jẹ́ kí n kúrò lápá bẹ́ẹ̀ ọlá olúwa àwọn náà fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa ìyẹn láti tánkẹ̀ wọ́n ní báwọn ṣe wò ó sí rèé o wọ́n ní òkè wọ́n ní chelsea làwọn gbé fúnfún number one arsenal number two wọ́n wá ní number three àwọn gbé fún liverpool number four man u manchester city number five òkè wọ́n ní ìdí táwọn fi pe chelsea ní number one ní pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí àwọn ò gbà wọ́n ní ìyẹn kéré jọjọ ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́ olúwa láti gbogbo táǹkẹ̀ àwọn ni wọ́n fi yíò ń ṣọwọ́ sí wa lápá bẹ̀ yẹn ó dá pàápàá ẹ jẹ́ ń kúrò lápá bẹ̀ kí n tún wà tẹ̀ránṣẹ́ tí ń bẹ lápá bí ẹ jẹ́ kí n wẹ́nì ìyẹn adéọlá láti ògbómọ̀ṣọ́ wọn láwọn tó arsenal number one manchester city number two chelsea number three liverpool number four tottenham number five wọn àti ẹ wá fi máa yù sí kí ló ṣẹlẹ̀ adéọlá láti ògbómọ̀ṣọ́
1: wọn àti ẹ fi máa yù sí àtọ̀
2: òkè ẹ já máa wò bọ̀ ó dẹ́ pàápàá mo ti gbé kú bọ́dì kúrò ńbẹ̀ olúwa tì mí lẹ́yìn láti àkúnbo ni wọ́n pè é òkè òkè onígbìn ẹ ṣe mo ti rí àtẹ̀ránṣẹ́ tẹ̀yìn náà wọ́n ní chelsea làwọn tọkàntọkàn wọ́n lámọ́dé bọ̀ ṣùgbọ́n manchester city làwọn gbé fún ní sàyè number one arsenal ló wà number two wọ́n wá ní chelsea táwọn ń tẹ̀lé yẹn náà ní number three ni o pé kán tiẹ̀ lè jà fún tọ four wọ́n ní man u number four liverpool number five òkè ẹ ṣe olúwa tì mí lẹ́yìn láti òkè onígbìn mo rátẹ̀ránṣẹ́ ti yín lápá bẹ̀ yẹn ó dá pàápàá ẹ sì lè pè wọlé o lójú òpó yẹn bá tọ́ dáadáa 0913655692 ìyẹn lójú òpó tẹ́ ẹ lè tọ̀wọ́nú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ yìí bẹ́ẹ̀ bá pè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa ẹ lè máa lo 081-3429-34 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ máa lò nù láti fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa ẹ̀ ń tẹ̀ ń pe nọ́mbà tá a ní pé kẹ́ ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí i ẹ̀ ṣe dáadáa o nítorí pé ẹ̀ ń blọ́ọ̀kù àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ẹ̀ jẹ́ ká rí ẹ má pè text message sms tàbí lójú òpó whatsapp ń bẹ̀ ní kẹ́ ẹ ti fi ṣọwọ́ sí wa ẹ jù bẹ́ẹ̀ lọ ó dá pàápàá mo ti rẹ́ni goodness láti gbogbo òṣèré wọn ní àwọn gbé fún manchester united ní number one bákan náà wọn ní chelsea number two arsenal number three liverpool number four manchester city number five wọn ní báwọn ṣe tó sí ní tìhan nìyẹn ọjọ́ tí ń rebi àná lórí ètò ṣóyọ̀ logo ìyẹn lọ́sọ̀ tòní ó tó di pé a máa dágbére austin jẹ́ ká wò báyìí ná ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù arsenal àti chelsea lọ́la ta ló gbé fún.
1: arsenal
2: lọ́nà wo.
1: emirates arsenal wà.
2: bẹẹni
1: àbí emirates náà arsenal wà so èmi ò rò pé chelsea ọ̀ lè na arsenal mọ́lé mi ò rò bẹ́ẹ̀.
2: wájú arsenal ṣó dáa tó chelsea ṣó dáa tó wájú chelsea.
1: wájú chelsea ló dáa jù táwa ní kí ká compare sí ti arsenal wájú chelsea lèmi ò mú kó dáa jù ṣùgbọ́n bí wàá di chelsea bá dájú tasna lọ ẹyin chelsea ńkọ.
2: Tabá sì wò lóòótọ́ pẹ̀lú fẹsẹ̀wọnsẹ̀ tí chelsea gbá pẹ̀lú ikọ̀
1: brighton
2: a pé bí wọ́n ṣe ń skọ̀ ni wọ́n ń dá
1: padà tó bá ṣe arsenal nìyẹn tó bá yẹ kí arsenal náà bá gbá bó ṣe gbá brighton gbá yẹn tó bá yẹ kí wọ́n fẹ́ mọ ṣe pé báwọn ṣe ń skọ̀ òun ni kí arsenal mọ skọ̀ padà.
2: Ṣùgbọ́n arsenal náà kò jọ bí agídí ni wọ́n fi na aston villa. Aston Villa sire ta ba wo Aston Villa a ri pe opolopo awon agbabo to loki mi ninu opo agbabo no ti lo iwo ni Oli Watkins iwo ni Morgan Rogers iwo ni Talisman awa Tony Go Tony Gordon
1: Emilio Martinez Martinez keeper awon na
2: no tita awon ti won se ko wa awon ti o jo bi pe oju tutun awon bi Nicolas Jackson Mastin Ganacho but Ganacho play ati awon kan ba ta ba si wa wo omo kan bayi ti o gba ballu against PSG
1: be to gba nine fun abi
2: o gba nine o jo bi pe omo yen won lo ni injury
1: won academy won nine
2: nine ni okun won lo a ri pe Arsenal still na won fagidi win ni
1: be o la won game kan ni Premier League to je pe ko si bo ba si fe je ko si bo ba si fe ta ogo play awon tan intensity game yen o ma si wa nbe ko si o du Arsenal Aston Villa bayi game yen ma o ma le gan ko si kura Arsenal la ogo squad e tan ki Aston Villa na ta ogo squad e tan heritage bi game yen se ma le o ma si wa nbe o Liverpool Nottingham Forest bayi ko si bi Nottingham Forest se fe ta ogo last season bayi Nottingham Forest to change coach re o tun lo coach Crystal Palace tele Oliver Glasner
2: si
1: na Liverpool si di na awon game kan wa Premier League te ko si bo ba se fe je intensity game yen o ma wa nbe ko si bo ba se fe ta player awon to like game yen ma tense gan o ni bi Aston Villa ati Arsenal yen se ri ko si game Aston Villa ati Arsenal ti o dun ko si ti o kin le
2: una
1: Emery si re coach to gba ri gan ni so o ma le gan o ma le on lo je ri be ti Chelsea ba fe gba Arsenal bo si gba Brighton yo le fun won tori ati je Arsenal o ma le gan Brighton de ni bi Brighton se tu se to on si tu je yin ni goal meta so e wa ji fe gba be against Arsenal to mo fe Arsenal mo ja won ka won na mo je pare yo pada le tori Arsenal pada jile de wi ke an ni ribi je mo ni ribi je mo so Arsenal le mi gbe fun
2: okay o da ko si wahala ere gbogbo to nsese tirin re o di papa sere emirate to ba di lola gogogan eyin ti a un bi lati ge pete lore to soyo logo loso tuni eyin ti en pe ta la anfani lati gbe mo a ri pe a ko n ti ko an papa mara ni nitori pe oju opo o ko ko tona lati pe ka gbo bi e se pe dupe en ti e fi ateranse sowo a dupe amo lori kárírí aláyọ̀ ká pàdé nire ẹ má gbàgbé tẹ bá fẹ́ ká gbé sóyọ̀ logo ìyẹn wá sọ́dọ̀ yín bàbá ṣe ń ṣe nílé iṣẹ́ yín àbí nínú ṣọ́ọ̀bù yín ó sì jẹ́ nílé ìtajà yín ó jẹ́ ń gáràjì yín ni wọ́n máa gbọ́ káàkiri tùbútùrú olè àgbáláyé simply because ó dídí yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ diamond a máa gbé wá sọ́dọ̀ yín tán yányán ni àwọn èèyàn yóò máa gbọ́ káàkiri tùbútùrú olè àgbáláyé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pèsè lẹ́yìn ètò 081-3429-3424 ó sì jẹ́ ládùúgbò yín ni fíìdì tiyín ẹ ti máa háàgìw yẹn ẹ fẹ́ ká gbé sóyọ̀ logo wá sọ́dọ̀ yín ẹ já gbé wá káwá jẹ́bi rẹ fírí láàrin ẹ̀yin tẹ́ máa háàgìw ẹ̀yin chess ẹ̀yin mayo ẹ̀yin liverpool ẹ̀yin madrid ẹ̀yin barça ó ṣe jẹ́ nìyẹn 081-3429-3424 ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tájọ mẹ́tò tò ní wá a gbá fi yọyọ ó dá mi lójú pé tó bá máa fi dọjọ́ mẹ́jọ ẹ láǹfààní láti gbọ́ wọn ketekete ìyẹn lórí ètò sóyọ̀ logo ó dúpẹ́ lọ́wọ́ tuyi pharmaceutical company limited tí mo fi olú pharmacy tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ètò yìí ó dá pàápàá ayọ̀dèjà yọlá ló kọ tèmi a máa ṣeré ìdárayá dáadáa mr lagasikaye ló ń kẹ́yìn tèmi merci beaucoup ó dàbọ̀.

0: wait for you.
1: Okay, you can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
2: We knew exactly how that feels at Diamond FM. With good conversations, music and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme.
3: Àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn nyerin.
4: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ́. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún ní ipa Bìnín rè.
5: Ẹ pàdé wa lọ́jọ́ ọjọ́ Àbámẹ́ta Saturday láti aago 4:00 PM.
4: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

0: atuti de atude nu ni e ma gba pe se to koja na la so pe bọlọrun ba fun wa lori ofe atude sori eto fun ti toni are dupe fọlọrun oba o faji nlo suwa o nlo lori sirisi awon na de ti ri pe bi faji na se nlo bayi awon ton wa ni agba faji lowo bi to wa o ni kankan ton se won ra mu radio won ba won le meti bayi won so pe ah eto yi awon gbudo gbo ikanni awon gbudo gbo e ma gba pe pe kan ni diamond 887 fm apa be na la wa bayi ta ta kan mo le si gbongbon gbon awo ba lori ebe lebe ba ti ma nso loro ti wa wi pe se ri tomo bo ti riun bo ti kere un ah o ma dun mo mo nitori olohun o dun de bi pe o de je bayi olohun si falubarika si to god be the glory loro ti wa precious afolabi on lo ko temi o fresh ba bao fọmọ tó bá ṣẹ̀ ń wọ̀lú tó ń wọ̀lú lọrin nígbà àkọ́kọ́ pé ètò wo ló ń gbọ́ yìí ẹ sọ fún wọn pé ètò yìí là ń pè ní kí lòfin sọ lórí ìkànnì diamond 887 fm ètò tó jẹ́ pé nípa òfin là ń sọ ń pa rẹ̀ èmi ò sì jẹ́ pin sí bàbá olófin èmi ò sì bàbá olófin ṣùgbọ́n a ní àwọn tí ọlọ́run fi jíǹkì wa àwọn lọ́ọ̀yà wa lọ́tún lọ́sì tọ́lọ́run fi jíǹkì wa lórí ètò yìí wọ́n ti ṣe kíni wọ́n dẹ̀ ṣetán pé gbogbo àtà náà bá ń ké pè wọ́n báyìí náà làwọn náà máa jẹ wà ní o wọ́n ti wà níkàlẹ̀ báyìí ibo la fẹ́ wọ̀ apá abo la fẹ́ wọ̀ ọ̀rọ̀ wo la fẹ́ sọ fún ti tòní a máa gbọ́ bó bá ṣe rí ṣùgbọ́n ẹja kọ́kọ́ kí lọ́ọ̀yà wa náà àwọn náà ni bisi adédayọ̀ wọ́n ti wà lórí ètò pẹ̀lú wa ní tòní japa abo la ti fẹ́ gbé wọ̀ ẹ tá a bá gbọ́ a lè mọ èmi a sì máa sọ pé ẹ jẹ́ ká gbọ́ o ká lè tètè mọ̀ kí ló fi sọ lọ́jọ́ tòní.
1: Àwọn méjèèjì wọ́n jọ mọ́ lọ ní yẹs tó ń tèrí ní
2: ọ̀la. Ilé ẹkú rọ̀lẹ́ ẹ̀yìn èèyàn wá lé.
0: Àwọn náà ti gbádùn yẹn ọwọ́ tẹ fi wọ yẹn gan wa ti mọ̀ pé ẹ fẹ́ wá kó gbogbo rẹ̀ lẹ́kẹ̀ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ dáadáa lónìí ni. A ní àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ̀ wò lónìí tó ṣe kókó tó ṣe pàtàkì. Bàbá ń gbọ́ ń pa òfin tá a bá ń gbọ́ ń pa àwọn bíi agbẹjọ́rò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á sọ náà pé àwọn ọlọ́pàá náà mófin àti bẹ́ẹ̀ lọ. Ó wá nọ̀rọ̀ kan tá a fẹ́ yẹ̀ wò lénìí àwọn eléèbó ń pè ní legal representation. Aṣojú òfin àbí àwọn aṣojú òfin. A wá wò túmọ̀ rẹ̀ lónìí kí là ń pè láṣojú òfin àwọn ohun láṣojú òfin kíni ṣó ní ètò àbí ìlànà àtẹ̀lé tó bá fẹ́ dàbíi pé a fẹ́ kí àwọn aṣojú òfin yìí kán wá ṣe kíni kán wá bá a tọ̀ mọ́lẹ̀ sí àwọn nǹkankan bóyá àwọn kan rẹ̀ wá jẹ ṣé kóòtù nìkan láti lè rí àwọn tó jẹ́ pé aṣojú òfin ni wọ́n orú ọ̀rọ̀ pátá gbogbo rẹ̀ láyẹ̀wò lónìí ṣùgbọ́n barista ẹ jẹ́ ká kọ́kọ́ mu àwọn eléèbó máa ní pé wọ́n máa ń join nǹkan pọ̀ ni wọ́n á join ọ̀rọ̀ pọ̀ legal lọ́tọ̀ representation lọ́tọ̀ òfin lọ́tọ̀ àti aṣojú ẹ jẹ́ ká wo méjèèjì ẹnu ẹ jẹ́ kọ́kọ́ sáré dẹ̀bọ̀ láti bẹ̀.
2: Ẹ kúrọ̀ lẹ́lẹ́kan sí ra lé ọ̀rọ̀ tí atọ́kùn tó gbé wá lónìí ọ̀rọ̀ tí yóò sì gbogbo wa ní
0: àǹfààní
2: tí a bá ní kíkà fi a ní ọ̀rọ̀ sunukun
0: ojú sunukun
2: la máa fi wò ó ṣe tó tó ẹ̀yìn àgbàlagbà òfin wà aṣojú òun náà wà èwo ni kẹta tẹ pé
0: méje náà la fẹ́ jọ pọ̀
2: pé tába wá ní ká jan òfin àti aṣojú òfin papọ̀ ó wá di aṣojú òfin ṣùgbọ́n tá a bá ń sọ ń pa aṣojú òfin yìí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa òfin àwọn ni wọ́n máa ń ṣojú òfin ó túmọ̀ sí pé ẹni tí yóò bá ṣojú òfin ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ jẹ́ agbẹjọ́rò tí ó mọ̀ ń pa òfin
0: dáadáa
2: tí ìjọba fọwọ́ tẹ̀ tí àwọn ilé ìwé tí wọ́n dá kalẹ̀ láti fojú tó ètò ẹ̀kọ́ nípa òfin tí wọ́n fún ní sàtífíkẹ́ẹ̀tì pé ó yanrantí nínú òfin àti nínú ìyíriwò tí wọ́n ṣe fún un ni a tó lè sọ pé ẹni yìí ó jẹ́ aṣojú òfin
0: ti tori pe ijoba lo ti fontelu pe iru eni yo to lati ma soju eyan o nipa oro ofin fine adupe o ti ti wa ko wa pe o so o tun ni tun mo pe o ni ru awon bi ile iwe ti iru awon eyan bayi ton le lo ko to di pe won yananti be bi iru awon ile iwe wo lo
2: eh ese olotun awon ile iwe ni gbogi ti eni ti o ba ma je aso ju ofin ti o lo yo koko ni eko nipa ofin ni le ni iwe university
0: okay
2: to ba wa yege to we to yan kankan daada yo wa tesi waju lo si ile iwe ti won gbe kale npa ofin gangan iyen Nigerian Law School
0: okay
2: to bo wa ti wa lo bi beyen odun kan na ni o lo to ba lo odun kan fun practicals
0: okay
2: eyin yen ti won ba ti wa pe sinu ise ofin gangan that is to say pe won call we
0: call to bar
2: ba yen ni o to di eni ti o le soju ofin ba yen lo to di agbejoro
0: agbejoro to yanranti
2: be ni to yanranti nipa eko to ti ko nipa ofin
0: nipa eko to ti ko nipa ofin iru awon eyan bayi e je ka wa wo se won le da wa se won de tun le bajoba sise
2: be ni
0: e je ka wo bi mejeji se ri
2: awon ti a le pe ni asoju ofin to da duro iyen private legal practitioners
0: okay
2: awon yen da duro fun ra won ni
0: okay
2: won o si ni abe ijoba won e si se agbejoro fun joba sugbon nigba mi ijoba gangan ma n pe won kan wa ba awon se ise se ti mo so ni pe boya bi ejo kan wa ti joba wa wo pe agbejoro to da duro yi oni o le ba won lo le ba won si ejo yi
0: a ki lo ri ti won se agbejoro to da duro
2: n to orisirisi
0: okay
2: risin
0: scenario le fa
2: orisirisi di pataki
0: okay
2: o lo le sele ti won fi le pe fun gba pere nisi awon ti awon ile ise ti ijoba gbe kale
0: okay
2: lori awon afese ki le n pe awon to alaje banu
0: bi corruption
2: se mo pe o ni agency EFCC
0: anti-graft
2: ijoba wa le pe agbejoro to da duro kan wa ba won rojo lori esun ti won fi kan eni yen ti o alaje banu idi re mule
0: dada
2: n to to pe o sesun yi
0: okay
2: iye fun awon agbejoro ti won ba
0: da duro okay
2: awon agbejoro ti ijoba awon ni a n pe ni state council
0: okay state council
2: be ni
0: okay
2: ijoba ni ministry oto to n foju to ise ofin iyen ni ministry of justice
0: yes ani
2: ibe yen
0: ani state ti national
2: ani state ani ni federal
0: okay federal
2: so ni ministry ibe ni awon ti o je agbejoro to nsoju fun joba ni ile ejo o ni won wa ti joba si sanwo osu fun won so iyato to wa laarin agbejoro to da duro at agbejoro to n ba ijoba sise o ni agbejoro to n da duro ara re ni
0: o bi ti mo n lo na nu
2: yo gba ejo fun ra re yo si ro yo si gbowo sapo
0: gbogbo execution ne
2: o ni da awon ti o wa nsoju ijoba ti won sise to je agbejoro fun ijoba awon o n gbowo ijoba ni o se
0: eto ko
2: sanwo osu fun won
0: igba to n ba ijoba sise ni
2: tori pa n ba ijoba sise iyato to wa laarin awon
0: e se mo dupe lori iyato te olohun oba o barista e ma se ko ni baje fun yin o e je ka wo bayi nigba ti a ti ni ti agbejoro to da duro agbejoro to n ba ijoba sise e je ka wo dada o tori awon to ba wa nle na ti o ba dabi pe oro yen o fe yi won die si ṣùgbọ́n tó àbí tá a tún ní wọ́n tún fẹ́ ní ìmọ̀kún ìmọ̀ sí ṣé a lè sọ pé iṣẹ́ àwọn méjèèjì yàtọ̀ ni.
2: Iṣẹ́ àwọn méjèèjì.
0: Àbò ní ẹjọ́ tán lè dá sí.
2: Iṣẹ́ àwọn méjèèjì kì í ṣe pé ó yàtọ̀. Okay. La koko ise to pa wo won ko ni pe ise agbejoro.
3: Agbejoro.
2: Enikan je agbejoro fun Olodun ni.
3: Okay.
2: Enikan je agbejoro fun ijoba. So o wa depend leri ejo ti won ba gbe wa si ile ejo. Sugbon ni opo igba ejo ti awon agbejoro ijoba ti won ma ba ijoba ro. O po lo kan ni kese
3: ah Olorun ba o e ma ku se
2: ani ejo nipa ti awon odaran ani ejo nipa ti ti ki se ti todaran that is civil cases
3: ati
2: criminal cases so awon agbejoro ijoba yi ti fun bi apere ka ni eniyan kan pe wan fi esun adigunjale
3: won fi kan reyan
2: ba bi boya o pa yan bakan state ati defendant yen ni ti mo so ni pe ijoba yala ni oke tabi ni state level o ni o prosecute o eru case be pe agbejoro ijoba o ni o lo se oju ijoba lati prosecute eru eyan ti won so tan fi esun adigunjale
3: kan
2: tabi esun ipaniyan eru eni be o wa le gba lawyer ti o nda ise ara re se ti o ba wa lowo ti o ba lowo je kiyan to ba tun wa ni ase ati gba lawyer fun to ba je ejo odaran pe boya bi ejo adigunjale abi ejo to fe farape iwa buruku be ti o ba ni owo ti o fi gba lawyer ijoba tun wa ni eto lati gba lawyer fun iru eni be
3: iyan ijoba na
2: be ni ijoba leto ati gba lawyer fun iru eni be ko ba rojo titi won fi da ejo
3: okay
2: idajo ti o ba si ye ti lawyer ti joba ati lawyer ti joba gba fun ti won ba ro oni le ejo gbe kale
3: gege bi
2: idajo
3: ha o lohun barista ai se ni lo ko se bayi se time o ti lo ba
2: precious time o ti lo
3: ko ti lo emi o kele yo o ndu mo emi po o ndu mo mi o ko si wahala a de dupe na pe ara won mo kekeke na ta won na ba say what do you want to become in the future I want to become a lawyer I want to become a judge e ti ri bayi nsin awon obi tin gbo bayi nsin e ti ri awon ilana ti ro mo be ton le tele lati le di pe awon na di agbejoro to yoranti fine oro yen tun tin lo be na nu sugbon oro kan tun ma nwa to je pe awon eyan na o fe ru won loju die na ngba mi oro na re awon agbejoro wa yi legal reps wa yi
2: okay representatives
3: jawo se o ni iru ejo ti ikankanu won ton le handu abi ta le so pe ti won specialize le je ka woru nkan be yen se abi ka school so wi pe agbejoro gbogbo ejo lo le gbamu to ba di oro le na o le gbamu to ba do oro kini information character o le gbamu to ba do oro pe se gbogbo ejo ni won le handu ni
2: gbogbo ejo patapata o ni agbejoro lo le handu papa julo agbejoro to da duro gbogbo ejo ati ejo le ni ejo oye ni ejo adigunjale ni gbogbo ejo patapata o ni agbejoro awon ofin kan de wa lara nti

0: ẹ̀yin ẹlẹgbẹ́ mẹ̀gbẹ́ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kémi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kémi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kémi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kémi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kémi náà ó ti jẹ ó wá dáa bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ńkọ́ ǹjẹ́ ó rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbàá ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
2: Hour after hour of quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sport, talk radio, entertainment and music, one thing is certain, we've got you.
3: Diamond 88.7 FM, we give credible, factual, balanced reports at all time. Join us as we take you around the globe on the world news. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme state.
4: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is news around the world.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ o. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógun
2: fún. Gbogbo àwọn ọkùnrin onígbàgbọ́ Kama. Inú ìjọ CAC Alábùkún DCC Headquarters Ìtàlámú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ni wọ́n ń pe gbogbo ènìyàn láti wá bá wọn yan Ọlọ́run Olódùmarè. Abiyamọ tó pọ̀ wọ́n tí ò jẹ́ wọ́n jábọ́ látọdún méjìdínlógójì sẹ́yìn. Yóò jọ̀dún Kama tọdún yìí yóò ṣe lọ́re. Ọjọ́ Friday, ọjọ́ kẹrin, oṣù kẹsàn-án, ọdún tí a wà yìí. Ìdánilẹ́kọ̀ọ́ ló máa wáyé. Lórí bí a ṣe lè gbégi ayé rere nínú ilé láwùjọ àti nínú ìjọ Ọlọ́run. Kò tán síbẹ̀, ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé lórí bí a ṣe lè dókòwò pẹ́pẹ́pẹ́ tó sì máa mówó gidi wálé fún wa. Bàbá wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n sì máa wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa lọ́jọ́ náà ni. Reverend Yinka Adedokun. Ọjọ́ Sunday, ọjọ́ kẹfà, oṣù kẹsàn-án ni ọjọ́ ọdúpẹ́ àjọ ọdún. Lẹ́yìn ìgbà tí Jésù Kristì jẹ́ alága àkọ́kọ́. Àwọn ènìyàn jàkẹ́jàkẹ́ ń bọ̀ wá tá a ń retí lọ́jọ́ náà. Àkòrí ìtọ́dún yìí wà nínú ìwé Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú bọ ìwà rere jẹ́. Gbogbo ènìyàn ẹ jẹ́ ká jọ wá fẹ̀mí ìmoore hàn. Nínú àjọ̀dún ká máa tọdún yìí gẹ́gẹ́ bí àlàyé ọkàn. Olùgbàlejò pàtàkì ni bàbá wa ẹni àmì òróró Ọlọ́run wòlíì àgbà ni. Prophet and Evangelist Dr. M.O. Adio. Gbogbo ìgbìmọ̀ àjọ̀dún ká máa tọdún yìí lábẹ́

0: baba ta ni alagbawi yi ta ni olugbara yi kini wa se ni aye fun awon ede eniyan
1: Jesu leni ti an so nipa re
0: yes
1: on la alagbawi gbogbo eniyan ni waju Olorun Kristi ni alari na majemo titun ati lai lai Jesu lo wa pari lo wa si pari ilaja eje re se etutu ati irubo to da eniyan pada sodo Olorun leyin igba ti eniyan ti satani ti seto lati so eniyan dota Olorun ninu ogba yi deni Jesu ila lagbawe wa de waju Olorun ko seni to le rojo ni waju Olorun ti o ni jebi
0: e se popo sa oro ti e so be yen ko si eni to le rojo waju Olorun ti o ni jebi sugba ni kini ani alagbawe
1: lodo baba
0: adupe lowo Olorun fun isiti ati ohun lati ite Orun wa iti o mi so nipasẹ baba wa prophet dr mo adio baba kini ipa ti awon egbe okunrin ko ninu ijo de kama kini pa awon kini ise won gangan iti ase dawon sile ni jo si isi
1: gaga bi mo ti so like pe ise po ninu ijo lati fi ru ijo soke lati mu ijo dagba soke obirin o le nikan wa ninu ijo kan ni awon mo ba eto ijo lo ko sese ninu aye gan obirin nikan o da wa laye be na ninu ijo Olorun okunrin na o le dani kan wa laye lai si obirin ani fun idagbasoke itesiwaju ijo lati mo bara wa jowu ohun rere fun imodagbasoke ijo o la won won yi wa fun awon egbe ka mo si gudugudu meje won se yaya mefa a n gbe ijo soke gbogbo awon ohun elo orun ijo gbogbo ohun to ba nídi àtúnṣe nínú ijo wọn a mọ ṣe bí ẹgbẹ obìnrin bá rí i pé àwọn ọkùnrin náà mọ ṣe nǹkan báyìí àbí ní ara rú nǹkan yebíye báyìí sínú ijo kí làwọn náà wò competition ní àwọn ẹgbẹ kámọ yìí ṣe
0: healthy competition
1: bẹẹni nínú ìjọ Ọlọrun
0: ẹ ṣe púpọ̀ dájú bóyá ẹsẹsẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ètò tí ń lọ lọ́wọ́ òun ni ètò tí àwọn ẹgbẹ́ ọkùnrin CAC worldwide ẹ̀ka títí CAC alábùkún tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti fi ṣe ayẹyẹ àjọ̀dún ọdún 18 ẹgbẹ́ náà and ètò nǹkan tí a pe àkọ́rí ètò náà ni a pè ní kí a má ṣe tàn ọ́ jẹ kí a má ṣe tàn ọ́ jẹ ẹni tàgbà lálejò oní bàbá wa nínú olúwa prophet dr mo adio now kí ni àwọn ẹgbẹ́ kí náà ṣe láti ran àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́ èyí tí wọ́n á fi jẹ́ ọkọ rere fún aya wọn bàbá dáadáa fún àwọn ọmọ wọn ojúlówó òṣìṣẹ́ nínú ìjọ àti adarí rere ní àdúgbò láàrin ìlú àti ní orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ kama kí nìkan tí a ṣe láti ran àwọn ọkùnrin tájọ ọmọ ẹgbẹ́ lọ́wọ́ sàn.
1: Afọpẹ́ fún Ọlọ́run.
0: Hallelujah.
1: Gẹ́gẹ́ mo ti wí nínú ìjọ kọ̀ọ̀kan làwọn ẹgbẹ́ wọ̀nyí wà wọn ò wà fún orílẹ̀-èdè tàbí fún ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n wọ́n wà fún ìjọ kọ̀ọ̀kan láti mú ìjọ tẹ̀síwájú onírúurú ẹ̀kọ́ wọ́n sì ní ìlànà tí wọ́n ń tẹ̀lé onírúurú ẹ̀kọ́ là ń kọ́ra wa láti jẹ́ kí oko mo pe bi bibeli ti wi on ni ori aya
0: oko ni ori aya
1: oko lo lori aya nigba mi awon obirin a ma pe oko ni ade ori awon oko fun aya koja ade baba mu ade alede asile si ba ori ni bibeli pe oko fun iyawo e gbogbo eru nu ile idagbasoke nu ile idagbasoke nu ijo olohun a je a o mu gbogbo eru nu ile okunrin lo ni awon okunrin onigbagbo yi si mo nipa pe ko gbodo si igbo itara eni je laarin awon ati aya won ile won gbodo duro gege bi ile onigbagbo ati waaru awon omo won gbodo yato laarin gbogbo eniyan
0: ese baba laipe ama fun yin ni ila ti e ma pe si lori eto en to ba fe ba baba soro tabi to need adura kan tabi ekeji sugbon ka to tesiwaju ama bomela die

0: lọ CAC Alábùkún DCC headquarters Ìta Àlàmú Ìlọrin ìpínlẹ̀ Kwara.
1: Ni wọ́n ń pe gbogbo ènìyàn láti wá bá wọn yan Ọlọ́run Olódùmarè.
0: Abiyamọ tó pọ̀ wọ́n tí ò jẹ́ wọ́n jábọ́ látọdún méjìdínlógójì sẹ́yìn.
1: Bí àjọ̀dún ká máa tọdún yìí yóò ṣe lọ́rẹ.
0: Ọjọ́ Friday, ọjọ́ kẹrin, oṣù kẹsàn-án, ọdún tí a wà yìí.
1: Ìdánilẹ́kọ̀ọ́ ló máa wáyé.
0: Lórí bí a ṣe lè gbégbé ayé rere nínú ilé láwùjọ àti nínú ìjọ Ọlọ́run.
1: Kò tán síbẹ̀, ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé lórí bá a ṣe lè dókòwò pẹ́pẹ́pẹ́ tó sì máa mówó gidi wálé fún wa.
0: Bàbá wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n sì máa wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa lọ́jọ́ náà ni.
1: Reverend Yinka Adedokun.
0: Ọjọ́ Sunday, ọjọ́ kẹfà, oṣù kẹsàn-án ni ọjọ́ ọdún pé àjọ ọdún.
1: Lẹ́yìn ìgbà tí Jésù Kristì jẹ́ alága àkọ́kọ́.
0: Àwọn ènìyàn jàkẹ́jàkẹ́ ń bọ̀ wá tá a ń retí lọ́jọ́ náà.
1: Àkórí ìtọ́dún yìí wà nínú ìwé Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún.
0: Ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n.
1: Kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú bọ ìwà rere jẹ́.
0: Gbogbo ènìyàn ẹ jẹ́ kẹjọ wá fẹ̀mí ìmọ̀ rẹ hàn.
1: Nínú àjọ̀dún ká máa tọdún yìí gẹ́gẹ́ bí àlàyé ọkàn.
0: Olùgbàlejò pàtàkì ni bàbá wa ẹni àmì òróró Ọlọ́run wòlíì àgbà ni.
1: Prophet and Evangelist Dr. M.O. Adio.
0: Gbogbo ìgbìmọ̀ àjọ̀dún ká máa tọdún yìí lẹ́

0: Welcome back from the message
1: delivered by the KAMA, that's the Christian Association of Nigeria, Christ Apostolic Church Men's Association. It has come to you through the CAC. Through the CAC, Christ Apostolic Church, Alabukun, DCC, Italamu Ilorin. We have been interacting with the chairman, DCC, Prophet Dr. M.O. Adio, on the Christian Association of Nigeria, the role of the men and what they have been doing to impact life in the church and in the society. So if you want to join us on this line, you can join us. You can call Baba direct on this line, 091-3655-6952. Ẹni tí ó bá fẹ́ bá bàbá sọ̀rọ̀ tàbí tó ní ìdí àdúrà tàbí ó ní ó fẹ́ bá wọn ó ní ìmọ̀ràn kan tàbí èkejì ẹ lè kàn sí bàbá ní orí 091-3655-6952 ṣùgbọ́n ká tó gba ìpè ẹ jẹ́ kún wá sọ́dọ̀ bàbá lè nǹkan sí àwọn ìpè níjà wà tí ó máa ń dojúkọ àwọn ọkùnrin àwọn gẹ́gẹ́ bí ọrọ̀ ajé àwọn gẹ́gẹ́ bí kọnukọ́họ lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ láàrin ọkọ sí ìyàwó lẹ́rẹ̀ bàbá sí ọmọ and àwọn influence ayélukára náà lórí ọkùnrin náà ni báwo ni tàbí ìmọ̀ràn ọlá lè fún àwọn ọkùnrin tí wọ́n fi lè mú ìdúró gbayin nínú ìdojúkọ yìí tí wọ́n ṣe ní ju Kristi kalẹ̀ tí wọ́n ṣe ní kúrò nínú ìgbàgbọ́.
2: Àfọpẹ́ fún Ọlọ́run.
1: Hallelujah.
2: Aláàánú. Ọlọ́run fúnra rẹ̀ ló ṣètò ìdílé. A sì dá ọkùnrin ṣáájú obìnrin. Nínú ìrònú ọkùnrin fúnra rẹ̀ ló sọ wípé kò dára. Nínú ìrònú Ọlọ́run, Ọlọ́run ọ̀run lórí ìtẹ́ rẹ̀. Ló ní kò dára kọkùnrin irun nìkan máa gbé òun ó ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún ibí ni a ti mú obìnrin jáde lára ọkùnrin ọlọ́run ọ̀hún náà ló yẹ tún sọ pé ẹ máa bí sí o ẹ sì tún máa pọ̀ sí lórí ilẹ̀ tó fúnra ọlọ́run ló sọ ẹrù di púpọ̀ lórí ọkùnrin ọlọ́run tó sì sọ ẹrù di púpọ̀ lórí ọkùnrin ó ti ṣètò agbára ọgbọ́n òye ìmọ̀ tí kò fi ní nira tí ó fi rọrùn fún ọkùnrin láti ìdí nìyí ọkùnrin tí ó bá jẹ́ ọ̀lẹ àtẹni tí ò níròónú kò lè ṣàkóso inú ilé nítorí ètò inú ilé yìí ṣe nǹkan tí ọkùnrin àti obìnrin máa pín in ṣe ìwọ mọ láyìn ibi báyìí èmi náà ó mọ láyìn ibi báyìí tó nítòótọ́ bí ìfẹ́ bá wà láàrin tọkọtaya tó bá wá jẹ́ pé aya náà níṣẹ́ lọ́wọ́ olùrànlọ́wọ́ náà na pè wọ́n wọn náà lẹ́tọ̀ọ́ láti máa nípa tí wọ́n máa kó tí ìdílé ó fi rọrùn nítorí àìbímọ lọ́kọ̀ọ̀kan ṣe làájọ́ bì lóò ọkùnrin ò lè bímọ kọ́ pọ́bìnrin ò mọ̀ ń pa ẹ̀ obìnrin ò lè bímọ kọ́ ní ọkùnrin kò mọ̀ nípa ẹ̀ tó nípa báyìí gẹ́gẹ́ bí nǹkan ti rí nísìnyí àjọwẹ ọwọ́ òun lọ́wọ́ fi mọ́ nítorí pé ọwọ́ kan ò lè gbẹ́rù lọ́lọ́run fi fúnni lọ́wọ́ ọ̀tún àti ọwọ́ òsì bí gbogbo ẹrù ti jẹ́ tọkùnrin nínú ilé bẹ́ẹ̀ lobìnrin náà gbọ́dọ̀ sápọn kó gbìyànjú kó náà ó jẹ́ olùrànlọ́wọ́ tí ọlọ́run pè wọ́n ṣáájú kó tó dá wọn sáyé. Yes.
1: Ẹ ṣe bàbá àsìkò fẹ́ mú wa ní pàpàmọ́ra ṣùgbọ́n ká tó lọ bàbá mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí anniversary àjọ̀ni tó ń lọ lọ́wọ́ ìyẹn àwọn KAMA ìkejì dín ni ogoji re and ape akole re ni kiamata oje kiamas kiamasi tan wa je ebe buru o nba iwa rere je kin je fe so lori eto kin message yin si awon tan gba wa nile
2: ko sa do dun kokan kitiki ni akole awon egbe iran wo bi gbogbo nkan ti nlo ati bi gbogbo igba ti yi lojojumo ka mo se tan je egbe buburu ba iwa rere je egbe buburu da bi oro oro ninu eran egbe buburu lo ma mu keyan o ma gbegbe aya da lode ma da nle eyan le wo egbe aje ko si da neta ko ma tade lore ko ma se ni lore ko ma wa to teni lorun sugbon e ma gbagbe pe olorun yi woju o okan ni ma wo egbe buburu yen ti ba gbogbo rere tin se o fi re sisale o fi bi sisale wa gbe ire soke olorun si ti ri sale eyan ri oke eyan ri eniyan ri ita sugbon okan lolorun ma wo bi ti egbe buburu ti n ba iwa rere je leleyi
1: e se baba oni pe oluwa ma wo
2: o ma wo
1: iya ma wo ju
2: olorun a ma wo okan
1: god bless you sir
2: okan lo si se buburu ju
1: okan ni o se buburu lemu so fa fun kini wa se ko ati pa ko ani papa mara and I also mo message kan lati odo awon kama ko de pe a ka se nile boya ta ba le ri just one call hello
3: alaafia fun yin sir
1: alaafia fun yin o
3: baba de o godwin lati orin
1: ta lo nsoro lati bo
3: godwin lati orin
1: godwin lati lati orin
3: beni
1: eh
3: baba de o gbadura fun mi o ati ebi mi o
2: na ka gbadura fun ati
4: beni lati se dikun yes sir
2: ona ka gbadura fun ati le
4: beni sir
2: Olorun o toju ile e.
4: Amen Jesus.
2: Ile e o ne daru.
4: Amen Jesus.
2: Anu Olorun ni jade ko nu ile. Ati aya atomo ayo te fi bere odun le fi pari.
4: Amen Jesus.
2: Jesus Christ. Oluwa wa.
1: Bi ase lo e gbadura fun ile ise baba.
2: Olorun aye raye. Ene to gbe ile ise ikale togo togo. Ile ise yo ma tese waju.
4: Amen Jesus.
2: Ko den gbidan.
4: Amen Jesus.
2: One jona.
4: Amen Jesus.
2: Gbogbo eyin oluṣiṣẹ ẹgbẹ yin bi oni ṣubudu.
4: Amen Jesus.
2: Ile ise yo ma dagba. Gbogbo tuntun le ma lo.
4: Amen Jesus.
2: E ma tese waju.
4: Amen Jesus.
2: Ona yin o ni daru.
4: Amen Jesus.
2: Yo da fun yin.
4: Amen Jesus.
2: Ko baba.
4: Amen.
2: Ti omo.
4: Amen.
2: Ti emi mimo. Oluko Jesus Christ. Oluwa wa.
4: Amen.
1: Amen.
4: Amen. Loruko Jesus.
1: Adupe pupọ lo baba wa. Fun we wa ti won si reto ni irole yi a se dupe lowo ti won se agbeteru the chairman of the committee Mr. Taye Odedeji the secretary of the planning committee Ogunleye Joel the trust secretary Taje Ogawa number 1 information officer Nikola State Nbakari director of information elder SCB Odeyemi and the assembly pastors Olatunde pastor Olatunde pastor Abraham pastor Akambi Pastor Oluwafemi and everybody here present and our tambo anile adupe the Lord bless you until when we have another opportunity to be here again I mean your sincerely Kende Odedeji of the Church of Epiphany Anglican Diocese of Kwara thank you Okoba say goodbye and God bless you
5: Mimi mo eso Emi awon woli eyi lo gboko
6: fun Inu ijo CAC Alabuku DCC headquarters ita Alamu Ilorin ipinle Kwara ni wa pe gbogbo eniyan lati wa ba won yan Olorun Olodumare abiamo to po won ti o je won jabo lati odun 18 sey yo jodun ka ma todun yi yo se lore ojo Friday ojo kerin osu kesan odun ti a wa yi idanileko lo ma waye lori bi a se le gbegbe aye rere ninu ile lawujo ati ninu ijo Olorun ko to sibe idanileko ma waye ẹ̀sán ni ọjọ́ ọdún pé ọjọ́ ọdún. Lẹ́yìn ìgbà tí Jésù Kristì jẹ́ alága àkọ́kọ́, àwọn ènìyàn jàkẹ́jàkẹ́ ń bọ̀ wá tá a retí lọ́jọ́ náà. Àkòrí ìtọ́dún yìí wà nínú ìwé Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Kí a má tẹ̀yìn jẹ ẹgbẹ́ búburú bọ ìwà rere jẹ́. Gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ wá fẹ̀mí ìmọ̀re hàn nínú àjọ̀dún ká máa tọdún yìí gẹ́gẹ́ bí àlàyé ọkàn. Olùgbàlejò pàtàkì ni bàbá wa ẹni àmì òróró Ọlọ́run Wòlíì Àgbà ni Prophet and Evangelist Dr. M.O. Adio. Gbogbo ìgbìmọ̀ àjọ̀dún ká máa tọdún yìí lẹ́

tẹnu ẹ jáde so o le sọ iye ọrẹ tó o ti fi ọrọ ẹnu ti ẹ sọdọ ta ṣó o mọye ilé ọlá tí wọ́n ti fẹ́nu ti ẹ sọdá horo ọ̀tọ̀ ni gbígbé ni ṣé pé tó dùn lẹ́nu ẹ ó kún sí o yára láti gbéyàn ṣe pé láti sọ̀rọ̀ ibi sáyé èèyàn ó dùn mẹ́ ẹ ìwọ́n tiẹ̀ tó ti sọ́dẹ̀fẹ̀ ó ti sọ́dẹ̀fẹ̀ ọ̀tọ̀ ni kí irọ́ tẹnu ẹ jáde ọ̀ sì léegun mọ́ bígbà tó jẹ́ pé òótọ́ ayé àtọ̀run ni tẹ́lòmíì ò báyìí tí ì parọ́ lójúmọ́ yóò dàbí ìgbà tó ní àìsàn bá yóò máa kájọ lúọ́lúọ́lúọ́lúọ́ ń wá bi tí ó ti múlẹ̀ ni o tí ó sọ̀rọ̀ tán tẹ́ni múlẹ̀ bí àṣà òde òní wọ́n lò fáwọn ńlá ń bà bẹ́ẹ̀ lómi ń wá aṣọ ọ̀rọ̀ ọlọ́run gan láǹbà ni àsọdùn ó pọ̀ n tí ò ṣẹlẹ̀ ni ó máa wé ni ó máa wé ni ó máa pọ́nlé wé nígbà tí ó bá tiẹ̀ wá parí ẹ̀ yóò wá yí ní ti irọ́ ni o yóò wá yí yóò wá kúkú wá sọ de àsọ tẹ́lẹ̀ mọ́ yín lọ́wọ́ wọ́n wá ń sọ irọ́ wọ́n ń sọ bí òkò à ń pè lásọ tẹ́lẹ̀ n tí ń tẹnu ìrànṣẹ́ ọlọ́run míì jáde nìyẹn àwọn tí ń tẹnu ẹ jáde ẹ̀yin tẹ́ ẹ ti fi ìgbé ayé yín sí social media kán tó ní kinní kan ṣẹlẹ̀ ọ ti gbé fóònù wọ́n parọ́ mẹ́ni ní o kò mọ̀dí òótọ́ o ní n tí ó fi ẹnu sọ láti ọmọ ìka rẹ̀ tí ó máa tẹ̀ ẹ mọ iye èèyàn tán ti bínú para wọn mo ka kinní kan ó ti ṣe díẹ̀ torí mi ò mọ social media ṣe dáadáa ọmọkùnrin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ọmọbìnrin kan wá parọ́ mọ́ nílùú èbó pé ó fipá bóun lò pọ̀ nígbà tóun ó sọ ọmọbìnrin yẹn ò sọ pé irọ́ ni ó sọ ní sọ bí òótọ́ ẹ̀gẹ́rìí àwọn èèyàn wa kò sẹ́ni tó ti ẹ̀bìrì lọ́rọ̀ ẹ̀ pé sóòótọ́ ni bó o ló ti jẹ́ náà bá bọ́ sí ibi tán ti máa ń tẹ àtẹ̀jíṣẹ́ comment section àbí kí lẹ máa ń pè náà ń sọ oríṣiríṣi ọmọkùnrin yìí ó wò pé ó ti tán ó wà kọ́lẹ̀ pé òun ò ṣe nǹkan ó sì gba ẹ̀mí ara rẹ̀ lórí n tí àwọn ènìyàn ti irú ẹ̀sìn tán ti fi ṣe ní n tẹ́lòmíì ti sọ sí ó para rẹ̀ tán ó ṣe díẹ̀ lọmọbìnrin tó parọ́ mọ́ ṣẹ̀ṣẹ̀ wá ní kò rí bẹ́ẹ̀ gangan ẹni tó parọ́ mọ́ gan kọ́ ló pa ọ̀rọ̀ ẹnu tẹ̀yìn tẹ́ ẹ mọ̀ tọ́ tẹ́ ẹ mọ bọ́rọ̀ ti jẹ́ tẹ́ ẹ wádìí tí yí gan burú ju tẹni tó lọ múrọ́ wá lọ ọ̀lówó ṣùgbọ́n ọ̀ lè ṣe kọ́ ọmọ lówó dẹ́ta tọ́ ìrọkúrọ̀ tọ́ máa sọ̀sọ́kúsọ kiri n tí ń jáde lẹ́nu tiẹ̀ ṣé kò máa sáré láti lọ dúó di ọlọ́jọ́ ìdájọ́ now let me run that a little bit I'm talking about the center of my message tonight how do we use our mouth the words coming out of our mouth are they keeping people alive are they keeping system alive or are they destroying and ruining them one part is for you to utter negative statement you curse people you cast spell on them whether physically or spiritually what comes out of your mouth is abusing people insulting words that's what proceeds out of your mouth every now and then or only on rare occasions do we hear prayerful things coming out of your mouth that's one side the other side is words coming out of your mouth are they not destroying do you know how many friends the words of your mouth have turned to hack enemies do you know how many joyful blissful marriages you have crushed with the word of your mouth

0: ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry ní ìlú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ òun ni Florence Aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, àwọn ẹ̀kọ́ wọ̀nyí tí à ń gbọ́, ẹ jẹ́ kí a lè jẹ́ ní ìbùkún nípasẹ̀ rẹ̀, àti ẹnu tí ó ń sọ̀rọ̀ àti àwọn etí tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Bàbá, ẹ má ṣe jẹ́ kí a jẹ́ ní ìdálẹ́bi. Ẹ jẹ́ kí a lè gbọ́ ọ̀rọ̀ náà kí a sì mú un lò, kí ó sì ṣe wá lóore, tó bẹ́ẹ̀ ní ìkẹyìn ayé wa tí a ó dé ọ̀dọ̀ yín sinmi. Ní orúkọ Jésù Olúwa wa, Amen. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa, bí ẹ ṣe máa ń gbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin, dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Mo gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù, ìrìn àjò ayé yín ò ní forí ṣánpọ́n. Lónìí, gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbọ́ wa, a tún fẹ́ kí ẹ farabalẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ náà, èyí tí a mú wá fún yín, èyí tí a ó sọ̀rọ̀ lórí rẹ̀ ti ṣe ẹ̀mí ìlara. Ẹ̀mí ìlara, kí ni ẹ̀mí ìlara? Ẹ̀mí ìlara jẹ́ nígbà tí a bá rí nǹkan kan, bóyá ó wù wá, bóyá ó jọ wá lójú, bóyá ó tóbi lójú wa, bóyá ó ṣẹlẹ̀ sí ẹni tí ó súnmọ́ wa, tàbí ẹni tí ó jìnà rere sí wa tí a gbọ́ nípa rẹ̀, ara ó ti là wá bí ẹni pé èéṣe tó fi ń rí ṣe bẹ́ẹ̀, èéṣe tó fi jẹ́ òun tí kò fi jẹ́ ìwọ tàbí èmi. Ẹ̀mí ìlara ti wọ̀. Ẹ̀mí ìlara sì jẹ́ ẹ̀mí tó burú, kódà ó lè pani pátápátá, kó sọ ni di ìtẹ̀mọ́lẹ̀. Mo gbàdúrà wípé bí a ṣe fẹ́ máa gbọ́ ẹ̀kọ́ yìí, bí ẹ̀mí yìí bá ń bẹ nínú ayé ẹnikẹ́ni tí ó ti gbọ́ ẹ̀kọ́ yìí tàbí tí yóò máa gbọ́, kí Ọlọ́run kó ran ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ láti lè ṣe àtúnṣe. Míríàmù tí ó jẹ́ ẹ̀gbọ́n Mósè, a wá gbọ́ wípé nígbà tí wọ́n gbéra láti ilẹ̀ Íjíbítì gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run, tí wọ́n ń lọ sí ilẹ̀ Kénánì, ilẹ̀ ìlérí tí Ọlọ́run ti ṣe fún wọn, ìyanu ńlá lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lójú ọ̀nà. Míríàmù jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin tí Ọlọ́run tí ó gbà láàyè ní àkókò tirẹ̀ láti kó ipa ribiribi nínú ayé Mósè, ẹni tí ó jẹ́ àbúrò rẹ̀. A gbọ́ wípé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ń lọ, tí wọ́n la òkun pupa, tí wọ́n là á kọjá, Míríàmù a rí gẹ́gẹ́ bí olórin ńlá, ó gbé orin pẹ̀lú tampolin tó bẹ̀rẹ̀ sí ní lù ú, ó sì kọrin sí àwọn obìnrin, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jó láti fi ògo Ọlọ́run hàn wípé Ọlọ́run tóbi lọ́pọ̀lọpọ̀. Ó túmọ̀ sí wípé Míríàmù kì í ṣe ènìyàn kan kékeré bí kò ṣe ènìyàn ńlá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a tún gbọ́ wípé Míríàmù jẹ́ akọni, ó jẹ́ akíkanjú obìnrin, ó jẹ́ olórin gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. A lè rí ìtàn Míríàmù nínú ìwé Exodus tí a ka orí kejì yẹn, orí kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ó máa pàdé ìtàn Míríàmù bó ṣe bí Ọlọ́run ṣe ń lò ó, tó sì ń ṣe ti Ọlọ́run ran níbẹ̀. Nítorí náà, Míríàmù ó jẹ́ ẹni tí ó jẹ́ akíkanjú, ó jẹ́ alágbára obìnrin, ó jẹ́ ẹni tí ó láyà. Míríàmù láyà púpọ̀, kò kọ nǹkan kan, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ló gbé kalẹ̀, Ọlọ́run sì ń lò ó, a gbọ́ wípé ó sì ń rí ṣe. Bí a bá tún wo Exodus orí kẹẹ̀dógún, bí a bá kà á ní ẹsẹ̀ ogún dé ẹsẹ̀ ìkọkànlé ní ogún, a ó rí wípé Míríàmù ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. A lè pe Míríàmù ní wòlíì obìnrin gẹ́gẹ́ bí a ṣe kà nínú Exodus orí kẹẹ̀dógún ẹsẹ̀ ogún. Ọlọ́run gba Míríàmù láàyè láti jẹ́ ohun tí ó jẹ́ gẹ́gẹ́ bí ìwọ àti èmi. Mi ò mọ ipò tó wà, gbogbo ohun tó wù ká jẹ́, Ọlọ́run ló gbà wá láàyè. Ọlọ́run sì gba Míríàmù láàyè láti jẹ́ ohun tí ó jẹ́ ní àkókò tirẹ̀ láàrin àwọn obìnrin. Ṣùgbọ́n a wá kíyèsí wípé bí Míríàmù ṣe jẹ́ akọni obìnrin tí ó jẹ́ òṣìṣẹ́ gidigidi, tí ó jẹ́ wòlíì, tí ó sì jẹ́ alákíkanjú ènìyàn, síbẹ̀ ó ní àléébù kan èyí tó lágbára tí kò dára. Kí ni àléébù náà? Náà ni kókó ẹ̀kọ́ wa tí a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lé lórí. Òun náà ni ẹ̀mí ìlara. Míríàmù ó ní ẹ̀mí ìlara, ó ní ẹ̀mí tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Ìyẹn ni wípé kéèyàn ó ronú, kéèyàn ó máa kọ̀ndẹ́mù, kéèyàn ó máa fẹnu kritisáìsì, báwo la ṣe lè sọ, kéèyàn ó máa fẹnu ba àwọn àṣeyọrí àwọn ẹlòmíràn jẹ́. Ó ń bẹ nínú ẹ̀mí tí ń gbénu Míríàmù. Kò ń ṣe eléyìí nìkan, ìgbéraga náà ń bẹ níbẹ̀. Ó jẹ́ nǹkan mẹ́ta èyí tí mo ti sọ nípa rẹ̀. Bí a bá wo ìwé númẹ́rì orí kejìlá tí a kà láti ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ kejì, a ó rí wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń lo Míríàmù tó, ó fi ẹnu kọsẹ̀ lára àbúrò rẹ̀. Ṣé mọ nǹkan tó wí? Ó ní ṣé Mósè nìkan ni Ọlọ́run ń sọ̀rọ̀ sí ni? Kí ló dé tó fi jẹ́ wípé Mósè nìkan ò ní Ọlọ́run ń sọ̀rọ̀ sí? Àwọn kan ni wọ́n kóra wọn jọ, wọ́n sì ti rí wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún Mósè yìí, táwọn náà bá fà á mọ́ra, yóò fara mọ́ àwọn láti mú kí àwọn gbé Mósè ṣubú, tàbí káwọn ó rí wípé àwọn ba iṣẹ́ rẹ̀ jẹ́. Iṣẹ́ wo ni Mósè ń ṣe? Iṣẹ́ tó lágbára ni o. Ẹ wo àti ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì ti wà ní ilẹ̀ Íjíbítì tó ti lé ní 400 ọdún, over 400 years ni wọ́n fi wà ní Íjíbítì. Wọ́n ti di ẹrú, ìran dé ìran, ìran dé ìran, ìran dé ìran. Àwọn ìran tí wọ́n débẹ̀, wọn ò mọ àwọn ìran tí wọ́n kúrò níbẹ̀ nígbà tí Ọlọ́run kó wọn jáde. Ẹ wo irú iṣẹ́ agbára ńlá tí Ọlọ́run ṣe láti fi kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú Íjíbítì. Ó sì lo Mósè. Mósè tó sì lò yìí, ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gan ni Ọlọ́run lò láti mú kí Mósè wà láàyè. Nítorí pé nígbà tí àwọn ará Íjíbítì rí wípé àwọn ọmọ Ísírẹ́lì ń gbilẹ̀, wọ́n ń pọ̀ sí, gbogbo ìyà táwọn fi ń jẹ wọ́n síbẹ̀, wọ́n sì ń gbèrú. Wọ́n wá wípé ẹ máa pa àwọn ọmọkùnrin, agbára wọn fẹ́ pọ̀ ju tiwa lọ ní ilẹ̀ Íjíbítì yìí. Ẹ máa pa àwọn ọmọ Júù tẹ bá ti rí, gbogbo àwọn Hébrù ẹ máa pa wọ́n. Àkókò yẹn ni wọ́n sì bí Mósè. Àsọni tọ́lọ́run rán Mósè wá ṣe, ìwọ wá ni Ọlọ́run lò láti mú kí Mósè yìí kí wọn mọ̀ rí pa. Ìwọ yìí gan náà lọ tún wá rí wípé ní àkókò tí ó yá tí Ọlọ́run tó wá ń lo Mósè, ìwọ náà ló tún papọ̀ mọ́ àwọn tí wọ́n kórìíra Mósè, àwọn tí wọ́n ń kẹ́gan Mósè, àwọn tí wọ́n ń ṣe ìlara Mósè. Ó burú jáì, ó burú jáì. Ìwọ àti ẹ̀mí bó ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí, ṣé àwọn tí Ọlọ́run ti lo ìwọ náà fún ìgbéga, yálà níbi iṣẹ́, yálà lẹ́nu òwò, yálà nínú ìrìn àjò wọn, ṣé ò tún fẹ́ máa gbé wọn ṣubú? Ó máa hùwà bíi ti Míríàmù, obìnrin nínú ilé, ọkọ lọ́ọ̀dẹ̀. Ẹ̀yin tí ẹ ríra yín náà lẹ fẹ́ra yín, kò sẹ́ni tó wípé dandandan ẹ gbúdọ̀ fẹ́ra yín. Nígbà tẹ wá gbéra yín níyàwó tí ẹ gbé tẹ̀sẹ̀ ìyàwó tán, irú ìwà wo lẹ tó ń hù fúnra yín yìí? Irú ìwà wo lẹ tó ń hù? Ṣé kìí ṣe wípé ẹ̀yin náà ń hùwà bíi ti Míríàmù? Míríàmù, ẹni tí Ọlọ́run lò ní ọ̀pọ̀lọpọ̀, lórí Mósè Ọlọ́run lò, lórí ìrìn àjò lọ sí ilẹ̀ Kénánì, Ọlọ́run lo Míríàmù. Ó sì wá ṣe ni láàánú wípé Míríàmù kò bá wọn dé ilẹ̀ Kénánì. Nígbà tí wọ́n dé Kadesh Barnea, níbẹ̀ ni Míríàmù ti kú, níbẹ̀ ló kú sí. Mo wá fẹ́ ká mọ̀ wípé bí Ọlọ́run ṣe lo Míríàmù tó, ẹran ara ó sì wá lo Míríàmù. Níbi tá ó ti parí ìtàn Míríàmù sí náà ni eléyìí. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé à ń sọ ìtàn wọ̀nyí nínú Májẹ̀mú láíláí, wèrè sí ní ọ̀rọ̀ àgbélébù fún àwọn tó ń ṣègbé. Nígbà tí Míríàmù rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀, ǹjẹ́ ẹ mọ̀ wípé tí ò lè pa ẹnu rẹ̀ mọ́, kàkà kó pe àbúrò rẹ̀ wípé tí wọ́n máa ń sọ, tàbí kó mọ ọgbọ́n tí ò fi sọ̀rọ̀, òun náà fara mọ́ àwọn tí wọ́n ń kẹ́gan Mósè. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Míríàmù? Ìyẹn kọ́ ló pa o. Ó kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, Kadesh Barnea ló padà kú sí. Ohun tó ṣẹlẹ̀ ni wípé Ọlọ́run bínú sí gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ yìí. Ọlọ́run bínú sí wọn nígbà tí àwọn náà fúnra pé Ọlọ́run àwọn ti ṣẹ̀. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn? Ẹ̀tẹ́ wá bò wọ́n. Ṣùgbọ́n Aaroni ó tọ Mósè lọ láti bẹ̀bẹ̀. Ọlọ́run pàápàá ó sì gba ẹ̀bẹ̀ Mósè, torí pé Mósè pàápàá bẹ̀bẹ̀ fún wọn. Ọlọ́run sì bẹ̀bẹ̀ Mósè. Ṣùgbọ́n Míríàmù yìí, ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n wà ní gbangba ìta fún ọjọ́ méje gbáko, tí wọn ò lè darapọ̀ mọ́ àwọn ènìyàn nítorí pé ẹ̀tẹ́ ti bò wọ́n. Bẹ́ẹ̀ ni Ọlọ́run padà dáríji Míríàmù àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀, wọ́n tún darapọ̀ mọ́ àwọn ènìyàn. Lẹ́yìn ìgbà náà, òun ló ṣẹ̀ṣẹ̀ wá kú nígbà tí wọ́n ń lọ, ó kú sí Kadesh Barnea. Ara nínú Olúwa, ó fẹ́ sọ fún wa wípé bí Ọlọ́run bá gbé iṣẹ́ lé ọ lọ́wọ́, bí Ọlọ́run bá ń lò ọ́ nínú ìdílé, láàrin ẹbí, láàrin ará, bóyá nípa gbólóhùn, bóyá nípa ẹ̀bùn, bóyá nípa ọ̀nà láti ran ẹlòmíràn lọ́wọ́, má ṣe tán kó o tún lọ bẹ́gi dínà o. Má ṣe tán kó o tún lọ ṣèkà o. Má ṣe tán kó o tún lọ hùwà ibi o. Arábìnrin lọ́ọ̀dẹ̀, ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ti fi ọ sínú ọ̀dẹ̀dẹ̀ yẹn fún ìdí kan pàtàkì. A gbọ́dọ̀ máa lépa eré rẹ̀. Bíbélì wípé àwọn ẹni tí wọ́n bá forí títí dé òpin, àwọn làá ó gbà là.
1: fún di èyí ẹ jẹ́ ká forí ti gbogbo tọ́lọ́run bá gbé ká iwájú wa kí a fi gbogbo agbára wa ṣe é nítorí pé olúkúlùkù yóò gba èrè iṣẹ́ rẹ̀ ní ìparí. A rí i wípé nínú májẹ̀mú láíláí òun la ti kà nípa ìtàn Míríàmù tí ẹ̀tẹ́ bò nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Níbòmíràn àwọn ọmọ Ísíráẹ̀lì wọn a wípé ẹlẹ́ ní òkúta ẹ̀pá. Níbòmíràn wọn a ti ẹlòmíràn mọ́lé wọn a gbé lọ sẹ́yìn odi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run lókè ọ̀run wípé nígbà tí Jésù dé a kà nínú Mátíù ibẹ̀ ni májẹ̀mú titun ti bẹ̀rẹ̀ títí ó fi dé ìwé ìfihàn. A kà níbẹ̀ wípé nígbà tí Jésù dé ó sọ ohun gbogbo di ọ̀tun. Ní gbogbo àkókò tí Jésù lò lórí ilẹ̀ for 33 years tó lò lórí ilẹ̀ ayé kò gbéyàwó. Jésù ò bímọ, kò gba ìyàwó oníyàwó rí, kò tọ ayaláya lọ rí, kò hùwà ẹ̀ṣẹ̀ rí, kò náwó pa ẹnikẹ́ni rí, kò lẹni lókuta parí, kò sani ní àdárí, bẹ́ẹ̀ ni kò gúnni ní ọkọ̀ rí. Jésù mú ìgbàlà wá sí ayé. Ohun tó wá ṣe náà ni láti wá gbaráyé là. Bí ìwọ pàápàá bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Kí ni ìgbàlà náà? Gbogbo wa ti jogún ẹ̀ṣẹ̀, a ti jogún ikú ayérayé. Ṣùgbọ́n Jésù wá láti wá yí ìgbà padà. Nígbà tí Jésù dé, kò gba ẹnikẹ́ni láàyè láti panimọ́, kò gba ẹnikẹ́ni láàyè láti lẹni lókuta pa, nítorí pé ìgbàlà òun ni Jésù mú wá sínú ayé. Ǹjẹ́ ìwọ múra tán lónìí láti gba Jésù? Ẹ mọ̀ wípé ohun tí à ń lépa kì í ṣe ti ayé yìí nìkan o. Èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù? A kò mú ohunkóhun wá sáyé, a kò sì ní mú ohunkóhun lọ. Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ bí ó bá tilẹ̀ kú yóò yè. Ǹjẹ́ ó múra tán láti gba Jésù sínú ayé rẹ? Ẹni tí ó mú ìgbàlà wá sínú ayé, ẹni tí ó mú oore ọ̀fẹ́ wá, tí ó wí pé bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo wọn Ọlọ́run. Ǹjẹ́ ó múra tán láti gba Jésù yìí? Gba Jésù lónìí, ó sì rí ìgbàlà. Ní àkókò ìgbà ayé májẹ̀mú láíláí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ńbẹ̀ o. Ṣùgbọ́n Jésù dé láti wá sọ ohun gbogbo di ọ̀tun. Kò yanilẹ́nu. Bó o bá rí onígbàgbọ́ ní tòótọ́, o gbọ́dọ̀ jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ bíi ti Jésù. Bó o bá rí onígbàgbọ́ ní tòótọ́, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń kíyè sára. Bó o bá rí onígbàgbọ́ ní tòótọ́, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń dáríjì. Nítorí pé Jésù wá sí ayé láti dáríjì ẹlẹ́sẹ̀ ẹni tó ru gbogbo ẹ̀sẹ̀ aráyé lọ. Kí ni òpin ohun gbogbo? Òun náà ni pé ẹni tó bá gba Jésù láyé yìí yóò dé ìlú Ọlọ́run. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Nítorí èmi lọ ń pèsè àyè sílẹ̀ fún yín. Bá sì lọ, èmi ó tún padà wá láti wá mú yín lọ sí ilé. John 14. Ẹ̀ka kò sí wímbẹ̀ nìyẹn. Lónìí ni ọjọ́ ìgbàlà rẹ. Jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè sí ìjọba Ọlọ́run. Mímọ́ Ọlọ́run, ohun aláìmọ́ kan kò sì ní lè débẹ̀. Míríàmù bí ó ti jẹ́ alákínkanjú bí ó ní ṣe jẹ́ yẹn, síbẹ̀ ẹran ara ìlara ó gbé wọ̀. Irú ẹ̀mí wo ló ń bẹ nínú ayé ìwọ pàápàá ìwọ tó ń gbọ́ mi? Gba Jésù lónìí kí ìwọ bá lè di ẹni ìyè. Ògo ni fún orúkọ yẹn. A dúpẹ́ fún gbogbo tí a ti sọ. Jésù gba ọpẹ́ wa. Jésù olúwa wa, amín. Bí o bá ń fẹ́ ìmọ̀ràn tàbí àdúrà, pe nọ́mbà yìí 08035148611 08035148611. Bá mi kọrin yìí. Mú mi lò.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò.
2: Kòkòrò sún yíká àwa ìdánilé ayé ìlàkọjá kálukú ga bẹ́ẹ̀ ló yàtọ̀ síra wọn ṣùgbọ́n o elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá kìí fini sílẹ̀ láì ní lànà àbáyọ àmì wò lásán ni ó débá olúgbọ́n olúgbọ́n fọgbọ́n ṣe ó débá rẹ̀sà àrẹ̀sà ò torí ẹ̀sà gbọ̀rọ̀ alákejì lọ ó débá wọ́rọ̀gún àgàmọ̀ tèdè ó fi soso ságbéjì ara àmì wò ikú tó wá ń pa bọ̀ rẹ̀ láìsò jòjò kó lu àwọn máa sàsùkúyè ni ó yá ẹ jẹ́ ká pàdé lórí ètò asínilétíṣí níye nípa àwọn àmì wò tí mi ẹ̀dá ènìyàn títí àmì wò iléeṣẹ́ rédíò títí tàn rẹ̀ ń ta wọn yọ yìí diamond 88.7 FM lẹ́ ò ti máa gbọ́ o àmì wò ní gbogbo ọjọ́ sátidé bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án sí aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ lẹ́ ò fi máa gbádùn ètò yìí ẹ jẹ́ ká jọ gbọ́ tó sẹ̀ yìí ká fi tẹlòmíì kọ́gbọ́n a kò ní dàdán tán o àmì wò ẹ má mí

0: bẹ́ẹ̀nu káwọn tí òun káwọn náà gbọ́dọ̀. Òyí o òjò nírọ̀ kiri ò tún sẹ̀ o. Ẹ̀bá jẹ́ apariwo ẹjẹ́ afarabalẹ̀ ká lè tún gbọ́ bó ṣe lọ lálẹ́ tòní. Ló ṣe lọ lálẹ́ tòní ó dá ẹjẹ́ afarabalẹ̀ lórí ètò náà láwà. Ẹ̀lẹ́ kú kalẹ̀ mo kí yín o níbi tẹ̀ tí ń gbọ́ wa o.
1: Ẹjẹ́ ń lọ tààràtà sọ́dọ̀ àlejò mi lálẹ́ òní ǹjẹ́ ta wá lálejò mi lórí ètò tá a pè lámìwò lálẹ́ yìí. Ẹ káàlẹ́ máa kú dédé àkókò yìí máa bó bá wùyín láti dárúkọ yín àyè wà tẹ bá sì fẹ́ fowópamọ́ pamọ́ náà àyè wà mọ́.
2: Ẹ káàlẹ́ o mo kí yín ẹ kú iṣẹ́ ẹ kú lé gbogbo lé o. Mo kí yín ẹ kú ètò Ọlọ́run ní jẹ́ kẹsì ọ̀rọ̀ sọ ẹ̀ nítẹnugbó bí ọwọ́ pẹ̀lú àṣẹ ìdùnnú yín yóò mọ yọrí sí rere
1: o.
2: Ẹni ṣẹṣẹ gbé àwọn ọmọ yín náà sí
1: ìsìn.
2: Orúkọ mi ni ẹni tọ́nà mọ̀ láti ìlú tí Ọlọ́run mọ̀.
1: Ó dá àmì wo tí máa ń ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dá nínú ayé ẹlòmíì nígbà tó wà àgbàtàn ní máa rámìwò ń bọ̀ lẹ́yìn.
2: Mo pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ó ju ọjọ́ orí mi lọ. Ọmọ oṣù méjì ni mo wà tí mo ti pàdánù àwọn òbí mi gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́.
1: Ìtàn tẹ́ ẹ gbọ́.
2: Lẹ́nu ìyá ìyá mi kí wọ́n tó kú. Láti ìgbà náà lọ́hùn-ún ìlàkọjá àti ìrírí yẹn ó pọ̀.
1: Pé àwọn àmì wo tẹ rí lóríṣiríṣi ẹjá gbọ̀.
2: Báyìí nìsín mo ṣẹ̀ṣẹ̀ lé ní ọmọ ọgbọ́dún àti méjì. Mo sì ti bí ọmọ mẹ́fà. Ẹni tí mo tí àwọn ẹbí ìyá mi tí wọ́n fà mí fún nígbà tí mo wà kékeré lọ́mọ ọdún 14 àgbàlagbà ni. Ẹni yìí ṣe àdéhùn pé àwọn máa rán mi níléèwé.
1: Lẹ́ni tí wọ́n fà yín fún àbí.
2: Bẹ́ẹ̀ni mo wà lọ́mọ ọdún 14 bàbá gbà yẹn.
1: Nígbà náà.
2: Bẹ́ẹ̀ni. So wọ́n ní láti fà mí fún un. Mo wá ní mo fẹ́ lọ iléèwé ni wọ́n láwọn máa rán mi níléèwé. Pé ṣùgbọ́n tí n bá máa lọ iléèwé kí n kọ́kọ́ bí ọmọ kan fáwọn náà.
1: Nígbà náà.
2: Bẹ́ẹ̀ni pé ọmọ pé mẹ́ta wọ́n rán mi níléèwé mọ́.
1: Tẹ bí fún bàbá yẹn.
2: Bẹ́ẹ̀ni wọ́n rán mi níléèwé mọ́ wọ́n ṣe kankan. Ìjà la ṣáà máa ń jà gbogbo ìgbà. Ìgbà tó yá kàkà kan rán mi.

láti sì yìí sí ohun yóò àti ń sàmì wò lóòótọ́ ọ̀dà ìpá àti rí yìí rí o kábíyàmó dáná lẹ̀ kó sì gbé ọmọ tó bínú ọmọ ọdún kan kó lọ rèé jùnú ná kò tún wá bá ọmọ lérò eléyìí ohun tí ń gbọ́ gan ẹ dákun àwọn wo gan ní bá a ń sọ̀rọ̀ irú ohun ò ní ń gbọ́ àwọn ni wọ́n ń kọ̀ǹtúrò rẹ̀ bíi kọ̀ǹtúrò bíi remote control tí wọ́n ń lo ayé rẹ̀ irú ohun sí ohun elédùà náà lálòǹgbọ́ ni àbí ohun tó kò yé mi ohun tí ń gbọ́ o nǹkan bá ní kó ṣe dandan àbí kó ṣe o ohun yìí ní kọ̀ǹtúrò rẹ̀ kábíyèsí elédùmarè.

0: lórí ètò tá a pè lámì wọ̀lá lẹ́ ètò ni ẹ jẹ́ wọn ní wà lójú òpó yẹ ká lé ọkọ̀ yín o eléyìí ń kó bẹ́ẹ̀ tán mọ́ ẹ bá lórí ọ̀fẹ́ àtàǹfààní ìpè ló jẹ́ yín o ẹ ká lẹ́ sà.
1: Ọ̀gbẹ́bìtì.
0: Ẹ ká lẹ́ o.
1: Ẹ̀mí yóò gùn fa.
0: Àmì àṣẹlẹ́dùn.
1: Orúkọ mi ni Ambassador Àgbà Látòkè Bọ́ńkè.
0: Tọ́ ẹ káàbọ̀ sórí ètò àmì wọ̀sà.
1: Tí a bá máa ń sọ ikú yin obìnrin tó bá wà ní oyún àbí tí bá ní káàkiri lọ́wọ́ ìyálẹ̀ta láti táwọn àjọ̀nú bá ń kọjá wà láyà ohun àjọ̀nú nígbọ̀ pé lésọ́nù ná ẹ̀yìn wo nísìn kò nímọ̀ tó bá ṣe tó ìlàkàrí ó ti lọ àwọn àjọ̀nú ti kó sílé rí ni ẹ bó mọ tí wàá fẹ́ rí ìjọba yìí torí ẹ̀wọ́ èèyàn lè sọ mọ́nú ná tẹ́gbẹ́ ló ti yíwọ́ olùwọ́ba dákun tánú wa o gbogbo ọ̀nà tá a gbà rìn tá a fi ṣe lọ́run bá ọlọ́mọdéalẹ̀ rìn o ìrìn tó lọ́run wá ní kóhun orí yìí ọlọ́run ó bá a yọ kó torí pé nígbàdí ẹwọ́ ẹwọ́ ọmọ karùn-ún nísìnyìí mọ́tò àwọn èlé máa bọ́ tọ́jú ọmọ ìrànlọ́wọ́ àwa mẹ̀kúnù ni wọ́n wá báyìí torí àwa mẹ̀kúnù náà lè ràn lọ́wọ́ àwọn tí a ń tólóṣèlú ò lè ràn lọ́wọ́ báyìí torí pé àwọn ò ráyè tí wọ́n báyìí torí ọjà wọn ti bẹ̀rẹ̀ báyìí kọlọ́ba kó sànú wa gbogbo ẹni tó bá ń tọrọ pọ́bọ ẹ dákun àkáǹtì ni ẹni tí àwọn sanwó sí wọn ẹni ọlọ́mọ tọ kọlọ́ba kọlọ́ba wa náà ti dáadáa
0: tọ àmì ò àdúpẹ́
1: ò àdúpẹ́ ò
0: àdúpẹ́ ò
1: ẹ àmọ́ ẹni fẹ òkòkò lẹ́mọ̀ lọ.
0: àmì ò àmì ìlédùn àdúpẹ́ lọ́wọ́ yín o alàgbà tó pè yí látòkè bọ́ǹkì. Ètò àmì wò náà lẹ̀ ń gbọ́ láti ìkànnì ìdámọ́dé ti 0.7 FM ní ló ti lọ́rin pẹ̀lú láti ìrìnwájú ògùn ní ọ̀pá ibi ti. Àlejò wa yìí aka wọn lẹ̀ nítorí pé kì í ṣe ìpínlẹ̀ Kwara ni wọ́n ti wá. Ìpínlẹ̀ Kwara kan wọ́n ti wá. Ìdí rèé tá a fi ṣe yìí ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ tí wọ́n ti wá ara àwọn ìpínlẹ̀ tó rọ̀gbà yìí wa ká náà ni kí n fọ́ ìpínlẹ̀ ọ̀la sírí tí wọ́n ti wá sórí ètò lálẹ́ òní gbẹ̀ngà nígbà tá à ń sọ̀rọ̀ níjẹta òde yìí ìyá yìí nígbà tá àjọ ń sọ̀rọ̀ wọ́nà wọn wọn ni àwọn ohun táwọn ń gbọ́ tó ti ń sọ fáwọn pé ilé tí wọ́n wà wọ́n ti lé wọn kóhùn lé òun wọ́n dà pé bí ìjẹ́rìn náà ti lé wọn kóhùn lé ńgbà wọ́n pè mí bí ìjẹta ni tí wọ́n ń sọ níjọ Thursday ọ̀sẹ̀ tí àlòtán yìí ṣèjẹta àbí ìjọwò náà nu ni tí wọ́n ń gbìyànjú àti sọ náà ni pé ẹ̀gbọ́ àwọn tó ti ń gbóhùn yẹ pé kí wọ́n lọ rèé dáná sun léhùn ó ní ọ̀pá ẹ̀bì tí n ò purọ́ bí mo bá dáná sun léyìí tán n ó pè yín fúnra ara mi pé a ti dáná sun léyìí ilé tí wọ́n ń gbé wọ́n ti lé wọn kó ń bẹ̀ ó ní n tó ń gbà òun lẹ́kún jòjú àwọn ọmọ kéékèèké tó wà lọ́wọ́ ńlọ òun ti gbóhùn pé kóhùn akáwọn lọ́dẹ dá sáwọn ẹ̀mí ni ó dáná sun lé àkókò ní ògbà mi mo fẹ́ plé rẹ̀ ó yẹ ń plé rẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ ìtàkùrọ̀sọ wa ó ní sáwọn ẹ̀mí ni ó lọ́ọ́ rè dá ó ní àwọn míì kọ́ òun náà ni wọ́n ti dúró lóhùn lọ́rùn wọ́n ti dúró lóhùn lórí pé kóhùn lọ́ọ́ rè tiná bọ lé tí wọ́n ti lé àwọn kù bóun bá wá dáná sun lé yìí kò sí tí ò lè tẹ̀yìn ẹ̀yọ́ o ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké tó wà lọ́wọ́ yìí kọ́ torí ọlọ́run ló bá kan ẹkún lórí wọn ni tọ́ ọlọ́run ó sànú o èmi ò mọ bá a ṣe gbégbá o èmi ò lágbára kan lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n aláwọn àgbààgbà àwọn àgbà àtàwọn àgbàlagbà táwọn náà ń gbé tò kábíyèsí ọlọ́run ayébèyàn wà o.

0: jẹ́ owó ni ó wà lójú òpó yẹ ká lé.
1: Lóòkọ̀ yóò bọ̀ lẹ́tí ìpè wá o.
2: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ sà wá, ẹ kalẹ̀ o.
2: Tara sà.
1: Ó kọ̀ yóò bọ̀ lẹ́tí ìpè wá sà.
2: Láti ẹni ọlọ́mọ láti pàkátà ni.
1: Ẹni ọlọ́mọ kẹ, ó dà, à ń gbọ̀ yín sà.
2: Ẹ dákun ìmọ̀ràn mi fẹ́ lọ fún gbogbo àwọn àwa èèyàn. Ṣé ìbílẹ̀ ayé bá ti fẹ́ wọ́ fún yàn kí yẹn náà tètè wá ọdún mọ́jọ́ bí correct ẹ̀ fún ara rẹ̀. Ìyá tó ti dìbò bímọ mẹ́ta tí ò lójú tu ọkọ ó yẹ kọ́ra awọ́ náà tó fi mójútó àwọn mẹ́ta kò lè tọ́ wọn tán. Kọ́lọ́n kọ́ wọlá dé àti kò lè kọ́ mọ́tà bá a fi rọrùn sínú ayé rẹ̀ kò fi sínú ayé gbogbo wa náà. Gbogbo ọmọ mọ̀ nínú àwọ̀.
1: Tọ́ adúpẹ́ ọlọ́run ó jí wa rí o. Kábíyèsí Elédùá.

0: kàbíyèsí ẹlẹ́dùnmarè. kàbíyèsí ọlọ́run ìwọ náà ló mà jọ̀rọ̀ nínú ayé. nígbà téèyàn wá wò sọ̀sọ̀sọ̀sọ̀ ọmọ tó bí ó sì dáná ó sì gbé inú náà ọmọdún kan òun ní ń gbọ́ àwọn òun ní ń sẹ́ǹdì òun wo gan ní ń gbọ́ gan kò yé mi bí ẹnìkan. oríṣiríṣi nìrẹ́ ayé ẹ jẹ́ wọn níwọ̀n bí náà ẹ̀ka àlẹ́ ó kọjú ìbílẹ̀ tí ń pè á o. ẹ̀ka àlẹ́ sá o.
1: ẹ pé tí ọlọ́run ní bí ó bàjẹ́ o.
0: ọlọ́run ní ṣètò ó kọjú ìbílẹ̀ tí ń pè á sá.
1: ìmọ̀ọ́mọ̀ gbowó ni látàgùn tó ọjà.
0: tó bàbá ẹ káàbọ̀ sórí ètò àmì wò.
1: sẹ́ni gbogbo nǹkan tí yàn sọ látàárọ̀ náà ni a ti ń gbọ́. ṣùgbọ́n gbogbo ẹ̀ kò sí ní ju agbára ọlọ́run lọ. sẹ́ni ohun tí ń gbọ́ yẹn ohun àṣetánì ni ohun èṣù ni.
0: ohun àṣetánì ni.
1: ohun èṣù ni tí ò bá jẹ́ ohun èṣù ni ẹnìkan ò lè máa kọ̀ntínú yẹn pé lọ pa ọmọ lọ jọmọ sínú náà lọ sọná sílé. ṣùgbọ́n gbogbo gbogbo ẹ̀ lọ àti ìlú ìlọrin àti ìbẹ lọhùn àti gbogbo ọmọ ádámọ tó ń pè àti ìbẹ lọhùn gbogbo ẹni tí ìjẹgun àṣetánì ọlọrun bá lè kó nùgbèsí ayé rẹ.
0: àmì.
1: iléeṣẹ́ dáámọ̀dì ò ní dàrú
0: o. àmì o.
1: ẹyin gangan fúnra yín jẹ́ ń ṣètò ọlọ́run ní bí ó rẹ̀ yín.
0: àmì elédùá.
1: ọlọ́run wà wọlé àti ẹ̀ náà ìlú àbòtó ìlú kwara ìlú ìlọrin ọlọ́run ní bí ó bàjẹ́
0: o. àmì o.
1: ìmọ̀ọ́mù bu orin látàbùtú ọjà.
0: àdúpẹ́ o nàìjíríà lápapọ̀ náà ò ní dàrú àdúpẹ́ o lórí ètò náà làwa tá a pè lámìwò. kábíyèsí ọlọ́run mo sọ ọ́ arábìnrin yìí ìpínlẹ̀ kwara kan ló ti wá o ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó wà tó yí wa ká nípínlẹ̀ kwara nìyá yìí ti wá wọ́n dìde wá ní wa sì ka òun lẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ ta jọ ṣùgbọ́n ṣe ta ayé ń bẹ̀ yẹn wà o kábíyèsí ọlọ́run.

0: dabiara oba imole ti gbogbo aye mo si baba da pada wolude pelu wa agbara baba dabiara ti wolude pelu iwosan iriran ti o legbe oju eni ni mole eni edumore mo so wa di tan wole o gbogbo eni ti iriran re ngo bai bai ti oriran daada ori kurukuru o re ni to wa lokan abi beyan ba sumo o damo itoju iriran pambele eledu wa fi da baba wa baba dabiara oba imole lola wa siru aisan iriran to gbedodo won to ni gba lafia gbogbo eni ti iriran yo lenu ona bayo ti de o e tara kan si baba dabiara oba imole baba da pada elegbe baba dabiara suri ago 0706221250 2
1: loruko Olorun oba imole to da imole to fun wa di imole to ni ka ma fi ri imole ti imole wo si ni dokunkun lai lai na la fi nki gbogbo eyan pe e ku dede asiko yi ni gbogbo tete lanfani lati ma gbo mi gbe to fun ta koko yi oju lo ba ara alawurabi dakun ma gba imole lowo wa mo so wa di ta nwole eh baba n soro nipa iriran abala kan to ti pataki ninu igbesi aye omo eda ni ide yi pataki gan ni mo fi ni alejo pataki nile agbara pelu mi nbi baba imole baba dabi ara baba da pada won wa pelu mi lori ero agbagbe fun ta koko yi lati mo da wa leko bo la si le sitoju oju wa bo la si le sitoju imole wa ti imole yi ti o fi ni wo kunkun titi doju ale ati pe eni ti o ti ni wahala bi soro kan abi keji pelu iriran re kini ojo na abayo gan tori ka mo ba jiya la se nya mo jiya lo fa alejo wa e ku dede asiko ye ba nki gbugbu ara ile
2: anu olohun alafe olohun ore ajenje ton olohun ko mo ba gbugbu eyin olugbo mi o
1: ami ami
2: oruko mi ti mo n ba yin soro ni baba dabiara ti gbugbu aye to mo pe mi ni oba imole abi baba da pada ti mo je alase ati oludari ile ise baba dabiara life care nibi ti a tin fi ewe atebo ti a tin fi si omo ara ile ore
1: to e seun ibere mi akoko fun toni ni wipe kini a npe ni aisan iriran gan
2: oju ohun ni imole ara
1: be ni
2: iriran si lagba nile aye mo n fi akoko yi mo fi n be lohun fun gbogbo eyin olugbo eto yi oju wa ko ni orilede wa o
1: ami
2: ki won wa pada sori ibere te bere aisan iriran je awon aisan abi kudie kudie ti o le ba oju abi iriran eni ti o fi di pe iriran to tin ri mole kedere ti o wa ni mole kedere mo
1: baba keke bi nte nso ni pe awon kankan ma nde ba oju tojo wa ni mole mo nje o seese ke yan ti ma riran tele keke bi ibere mi ko wa bu se gada ko bu se gede ko lu wa re o mo wa riran mo
2: be ni ti elomi a ma bere die die ti elomi si re imo wa le kan na ni amo ki saba wa le kan na eleyi to common ju nbe na ni ko bere die die
1: ko bere die die
2: gẹgẹ bi bo se nsalaye lekan
1: yes sir
2: aisan iriran opolopo nkan n lo le fa elomi abi mo ni ti e elomi aisan lo fa ti e
1: kasa
2: elomi kere afowo fa abi ijamba ohun lo fa ti ti e e ti abe latori abimo ti won ba pe aisan ni abimo in ti won je be na ni pe o se se ko je pe iya abi baba iru eni be o ti ni iru aisan be abi ki nkan be o ti wa nnu family yen
1: ko je ajogunba
2: ajogunba be ni to je npe won ti wa bi mo omo elomi ati kekere kekere lomo yen o ti wa
1: ti mo ti ri pin nisin
2: be ni
1: won ti da woju fun yin gilasi
2: be ni tuju na o ti ni riran daada elomi si re yo ti mo dagba ko to di pe nkan be yo mo jeyo si
1: to eyin eyan wa esun mo bi daada gilasi imo lade yi ti baba wa oba imole ti won mo la wa loye won mo da wa leko lori kini o le fa aisan iriran eni ati pe beyan ba ni aisan iriran to n da oju re laamu awon apere wo leyan mo ri
2: awon aisan ti o le ko ba iriran eni o bere latori ki eyan o mo se eyo aseju
1: eyo aseju
2: be ni eyo aseju o le je ti ito sugar ito sugar a mo wole si lara latara awon nkan ta n je ati nkan ta mo òun náà sì máa jẹ àjogúnbá.
1: kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà.
2: bẹ́ẹ̀ ni títọ́ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni. ẹlòmíì rèé ẹni tó súnmọ́ ni ó mọ rí kò ní rí ẹni tó jìnnà sí.
1: bàbá kẹ ẹ tó tẹ̀síwájú àwọn èèyàn ó ti fẹ́ mọ ọmọ ibi tẹ́ ẹ wà pẹ̀tọ̀ ẹ dákun ìbò ni wọ́n wà ibo lọ́fíìsì yín wà àti pé ẹ bá fi nọ́mbà yín tẹ̀lé.
2: iléeṣẹ́ baba dàbí ara baba dá padà ọba àmọ́lẹ̀ a wà ní sùúrù lérè nílùú ìlọrin.
1: sùúrù lérè ńlọrin bí.
2: bẹ́ẹ̀ ni ládojúkọ àgọ́ ọlọ́pàá b division. ìdojúkojú pẹ̀lú b division police station lẹ́gbẹ̀ẹ́ rota medic pharmacy.
1: ibẹ̀ ni
2: nílùú ìlọrin ibi tí ìṣẹ̀ àbádà bí ara wà nù.
1: nọmba yín.
2: 0700 622 622 125 125 02 02 tí ìyẹn bá ń ṣe ẹyọ àṣejù ó lè jẹ ti òkú àtọ sí òun làwọn yorùbá tó máa ń pè ní àtọgbẹ
1: àtọgbẹ
2: tó jẹ pé kéèyàn ó tó dijú kó tó lajú ó ti lọ́ọ́ tọ̀ elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
1: kilode
2: aise yo ase ju bayi oni je ke lomi o sun asun ba
1: lai so ke ngbe mo di
2: pe me wa ni mo se yo ti awon kan yo ba ri amojuto yo pada ko ba ririn ni ti o wa fi di pe elomi mo je so le kan to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ori ko ni ri ti to si elomi to ba ti bota bayi kurukuru ni gboju ojo bi eni pe gbogbo efin bi eni pe julo fero elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la telewo elomi o mo number tan ko owó ọmọ ló ń fẹ lómi káàkiri. ìríran làgbà ńlẹ ayé ọlọmọ fọwà lójú.
1: àmì
2: olóòtú ojú sí kókó inú ara.
1: àmì
2: ẹjẹ àṣetọjú ara wa. gbogbo èyíkéyìí tó léwu kẹmọ kẹfín inú àwọn àìsàn ríran yín. ẹ máa bọ lọdọ bàbá dàbí ara èmi ọba àmọlẹ tí mo jẹ apàṣẹ ìṣègùn fún gbogbo agbọmọlà lóẹrin ọsùn. nọmba 116 sùúrù lérè ládojúkọ àgọ ọlọpàá b division odu ni bàbá dàbí ara ń lu ìlọrin lórílẹèdè nàìjíríà àìsà ìmọ̀fọ́lóko.
1: bẹ́ẹ̀ ni mo ti ẹ̀ mọ̀ pé
2: òkìkí
1: yín ti kàn káàkiri nípa ká tọ́jú ojú.
2: bẹ́ẹ̀ni
1: nípínlẹ̀ ọ̀sun nípínlẹ̀ ogun nípínlẹ̀ èkó nípínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dépínlẹ̀ kwara tí a ń bí káàkiri orílẹ̀-èdè nàìjíríà àmọ̀ kó kìkì yín kan ọlọ́run sì gbà fún yín ẹ̀sìn tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn ló jẹ́ kí àwọn èèyàn máa gba tiyín ẹ bá ń tẹ̀síwájú sá
2: ọlọ́run ni kì í sá wa
1: adúpẹ́ adúpẹ́
2: ẹ̀yọ́ àsọjù tí mo sọ lẹ́ẹ̀kan tí yín ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ni tí ò bá ti sí àmójútó òun ló máa ń fa prostate enlargement tí wọ́n ń pè ní ìsétọ̀ tí tó mọ wá ṣeréṣeré ẹlòmíì tó bá débi tí ó ti ṣẹ̀yọ́ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí mú fún bí ìṣẹ́jú márùn tẹ́yọ ò ní wá tọ́jú ara ẹ o yọjú sí dàbí ara. ẹlẹ́ẹ̀kejì inú àwọn àìsàn tó lè kó bá ojú ẹni o ní ìfúnpá gíga ẹlòmíì kó tó rìn bùsọ̀kan sí kejì yóò ti sinmi ẹlòmíì ayọ̀ ọmọ ìlú ni pèpèpèpèpè
1: àyà jíjá
2: bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò kàn tiẹ̀ mọ rẹ láti ná wá nítorí pé ìfúnpá ẹ̀ ga ó máa kó bá ojú
1: bẹ́ẹ̀ni
2: ojú bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ
1: dédé tó ẹ kó débẹ̀
2: bẹ́ẹ̀ ni ó náà ń pè ní adákẹ́fọ́jú ayọ́kẹ́lẹ́ bojú jẹ́ tó jẹ́ pé ẹlòmíì báyìí ojú ríro ni sáá
1: ojú
2: ẹlòmíì ọpọn ni kankankankan
1: ojú ẹlòmíì
2: bẹ́ẹ̀ ni ojú ẹlòmíì a máa wá mi ojú ẹlòmíì yóò máa gun ni pinpinpinpin bí ẹni pé yẹ ẹpẹ dà sí.
1: kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ́ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú a máa kó bá ojú.
2: ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ
1: tọ̀
2: tú mi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn ń jẹ́
1: bẹ́ẹ̀ ni
2: bò mí mọ́ra kí n pa olóríkìí rẹ̀ ẹlòmíì ó ti lọ òun ó ti lọ òun ó ti òun gan ti dalágbo
1: ni
2: ó ti káàkiri ẹ mọ̀ sọ̀gbàgbọ́ nù ẹbẹ̀rẹ̀ àgọ́lọ́pàá sùúrù lérè.
1: àdojúkojú ẹ̀ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nkankan ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé bàbá dàbí ara lẹ́ ń bèrè ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti tẹ́ ọ̀dọ̀ wa nìyẹn.
2: fóònù nọmba mi ni
1: 0706221252020 tó bàbá àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀ pádọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀pá lẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wọn arìn sọ́tún wọn arìn sósì láì lo pọ̀pá àbí wọ́n ń fà wọ́n tẹ̀tẹ́ mọ́ bó lẹ̀ ṣe ń ṣe gan tó fi rí bẹ́ẹ̀.
2: olóòtú ọlọ́run ni kì í ṣàwa náà àmọ́ iṣẹ́ tíyàn ti ń ṣe láìmọye ọdún sẹ́yìn ẹlòmíì àti ẹ̀ wá sọ́dọ̀ wa a rí pé tá a bá ti fojú kan ojú náà láàmú sọ pé báyìí ló ṣe ń ṣe ọ báyìí ló ṣe ń ṣe ọ even láì ti jẹ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe ó mọ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń sọ
1: àbó wẹjú ni
2: kò rí bẹẹ ọlọrun ni àti pé iṣẹ tíyẹn ti ń ṣe iṣẹ tán bí wa sínú ẹ nílùú ọṣọgbó wọn máa gbolé wa n tá à ń tọjú nu iṣẹ ìrandíran ni bàbá tèmi jogún ẹ lọwọ bàbá tiẹ ni bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà dòkó yìí náà ni.
1: abájọ tí yorùbá fi sọ wípé àtọlẹ dọlẹ ń ta dán ọmọ àjànà kú kan ò ní yà rárá ọmọ tẹyà bá bí ẹyà náà ni ó jọ ẹ tẹsíwájú bàbá.
2: ẹlòmíì ìjà ló lọ́ọ́ là tí kùkù bá lójú.
1: wọ́n sọ kùkù lójú ojú bá ń wò bàlàbàlà.
2: ojú bá di ti ń wò bàlàbàlà.
1: ẹlòmíì sì rèé látara aṣẹ ti ń ṣe for example nísìnyí iṣẹ ọkadà kọlọ mọ dábò àwọn ọlọkadà wa iṣẹ yẹn mọ ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá máa ń sí ojú wọn lẹ tí wọn ò ní nǹkan kan tó fi ń dáàbò bójú wọn. tí ìyẹn bá jẹ́ tí ó bá máa ń sun ẹkún púpọ̀ jù yóò kó bá ojú rẹ̀ tí ìyẹn bá sì jẹ́ tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó jẹ́ pé iná gíná.

0: torí pé kò lè rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì rèé tóòrùn bá ṣẹ̀ṣẹ̀ ń jáde òun nìṣòro tiẹ̀ máa ń bẹ̀rẹ̀ tí kùrukùru ó gba gbogbo lẹ̀lẹ̀.
1: Kábíyèsí.
0: Ṣé rí kinní òun ó yàtọ̀ láti ara sára àmọ́ gbogbo eléyìí tó bá wù kó jẹ́ ń bẹ̀ gbogbo orúkọ tó léwu kan ti pè fún ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara Ọlọ́run ó tu yín sílẹ̀ ẹ̀rọ ìgbàlódé ń bẹ a ṣe àyẹ̀wò fún yín àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò lọ́dọ̀ bàbá dàbí ara gbogbo àyẹ̀wò wa ọ̀fẹ́ ni
1: lẹ́yìn tẹ bá ti gba káàdì
0: tán ọ̀fẹ́ lẹ́sàyẹ̀wò a ṣàyẹ̀wò ojú fún yín tìfúnpá ọ̀fẹ́ ni àyẹ̀wò ṣúgà gbogbo ohun tó jẹ mọ́ tẹ́sì tá a ṣe fún yín
1: ọ̀fẹ́
0: lẹ́sì tẹ́sì ni ó sì ṣáájú torí òun ní òjì àmọ́ kókó ilé tó ń ṣe yín bẹ́ẹ̀.
2: Basic test náà wà táwa náà lè ṣe fúnra ara wa nílé torí ẹlòmíì ò mọ̀ pé nǹkan ti sojú òun ẹ dọ́ bojú ọ̀tún kẹ́ ẹ fi tòsí wo nǹkan ẹ dọ́ bojú tòsí kẹ́ ẹ fi tọ̀tún wo nǹkan ẹ wo méjèèjì wò síra wọn tí ìmọ́lẹ̀ kan bá ti jù kan lọ ojú ti ń ní wàhálà nìyẹn tètè gbéra mọ́ bọ́ o.
0: pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti ṣe tàwọn ará ṣáájú ọlọ́run ó ṣe tiyín náà ẹ mọ́ sọ gbàgbọ́ nù ẹ mọ́ bọ̀ ẹ mọ́ sọ ìrètí nù ẹ mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá dàbí ara ní sùúrù lérè ńlu lọrin.
1: tó bàbá ká tó máa ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
0: ẹsẹ̀ olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà. ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn ojú òun ló ní solution. àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
1: ẹsẹ̀ àwò.
0: ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ. ojú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù sí kéèyàn ọmọ dààmú. yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
1: tó bá jò dànù.
0: kò sí ní tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ ìwòlẹ́gbẹ́ dọ́dọ̀ mi. pàṣẹ wa ń sọ náà. olóòtú.
1: yẹsà.
0: àìsàn ìríran wa máa fi ṣe yán o. bẹ́ẹ̀ ni.
2: nítorí pé n tá n pè ní ọfà ń bẹ o. ọfà oríṣiríṣi ló wà. ayé ò ní fi ọfà fọ́ wa lójú o. ọfà sakatu ń bẹ. ọfà àfòtá ń bẹ. ọfà gẹ̀lẹ́ ó ń bẹ lóríṣiríṣi. ẹ rí ẹlòmíì yóò sùn ni yóò kàn jí báyìí náà ni ó rí pé wàhálà ti dé bá ojú ojú tó sì lò títí dalẹ́ àná. irú nǹkan bẹ́ẹ̀ àfi kí wọ́n tètè ṣègbésẹ́ o. nítorí pé ìjáfara léwu ni. pẹ̀lú ògo ọlọ́run gbogbo ilé tó bá wù kó jẹ́ ń bẹ̀. agbára ọlọ́run ó kà ẹ̀yin ẹyọjú sí wa. ẹyọjú sí wa ń sùúrù lérè lọ́dọ̀ bàbá dàbí ara ládojúkọ àgọ́ ọlọ́pàá b division police station pẹ̀lú ògo ọlọ́run tí náà ní sọ̀rọ̀ ṣe.
0: lọ́dọ̀ bàbá dàbí ara àyè kankan sí yàn lójú o gbogbo oògùn tẹ́ lò ẹnu lẹ́ ti lò pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó sì jẹ́ wàrà rẹ̀.
1: bó bá rí bẹ́ẹ̀ bàbá ká tó máa lọ àdírẹ́sì yín ibi tọ́fíìsì yín wà àti fóònù nọmbà táwọn èèyàn pè yín sí.
0: gbogbo ibi tá bá gbà wọ ìlú ìlọrin ẹgbẹ́ ọ̀kadà kẹ́ lẹ́ ń lọ sí sùúrù lérè tẹ́ bá ti dé sùúrù lérè ẹ bèrè àgọ́ ọlọ́pàá b division adójúkojú pẹ̀lú àgọ́ ọlọ́pàá b division ni bàbá dàbí ara wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà rotamedic pharmacy ẹ rí ìyá kan tó ń ta èso ẹ bèrè àbí lọ́wọ́ ẹnikẹ́ni pé bàbá dàbí ara lẹ ń bèrè ẹ ti dọ́dọ̀ wa nìyẹn.
1: nọmba yín sà.
0: 070-622-622-125-02
1: tó ẹ̀yìn ẹ̀yìn wa kò jẹ́ bó ti lóun ó jẹ́ mọ́ fọ̀rọ̀ ara rẹ ṣàwàdà ìríran rẹ mọ́ mu ní bíntín torí pé ojú lọ bá ara bójú bá ti láàyẹ gbogbo ara ti ní wàhálà gbogbo ara ti kàn jàgbọ̀n bójú bá ti ní problem ìwọ náà tètè tara kàn sí bàbá dàbí ara bàbá dá padà ọba ìmọ́lẹ̀ lónìí elédùmarè ò ní gbòde ọ̀sán lọ́wọ́ gbogbo wa o ire.